0: sisende olohun re ibaraba medu mare araba lati ole wo araba lati mi bo tiji tiji o mi wo ani gba mi ni agbaye oje ma dupe ti e aye obi osubu aye ofomo ba oga o keye ye dele olodi aridunu wo pada de ko mo wa lowo ogo ni fo olorun di okanru o baba labi yamata fi je bi yamaranki yin ninu leyi o aso fa keye mede baba labi yamani bo je isime ri ko ni je se mo fudi leyi o ai lowo lowo lo je ko ma dagbe bawo ba de bi awa o ore o ni se ka ṣùgbọ́n tó bá sá fọ́nrán di ọ̀rẹ́ àfẹ́rẹ́gẹ̀ ó lè rí wọn mọ̀ nítorí ọwọ́ ìpọlọmọ aráyé ń bá nílà àndádìsí mọ́ọ̀rùsì olùfẹ́ tí mo fi sọ fún ẹwúpẹ́ kó fọyé rẹ fún ọlọ́run kó gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ ó là pátá tí kì í yẹ kì í dani kì í sẹ́ni kì í fárígá kì í dójú ti ni lọ́jọ́ tó lẹ lọ́jọ́ tó dẹ̀ jésù kì í sà Rom 3:17.
1: Ọ̀nà àlàáfíà ni wọn kò sí mọ̀.
0: Oh yes.
1: Ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn.
0: Olùfẹ́ bẹ̀rù Ọlọ́run o. Ṣèfí Ọlọ́run olùfẹ́, Ọlọ́run máa máa kọ́ o. Bàbá màmá lórúkọ Jésù ẹ̀wúlò fọ́lọ́run o. Ọlọ́run ò ní kọhùn rẹ o. Ọmọ rẹ ò ní jẹsẹ̀ gbé. Ọmọ rẹ ò ní yájú sẹ́ni tí kì í gbẹ́bẹ̀. O ò ní ṣàṣẹ dànù lórí ọmọ o. Ohun iṣẹ́ rere kò ní kan láti ìwà àtọmọ rẹ o. Ọmọ rẹ ò ní tàsí àgẹ̀rẹ̀. Ọjọ́ ayọ̀ kò ní dọjọ́ ẹkún wàárí títọ́bi ọlọ́run o ẹ̀mí ìbẹ̀rù ọlọ́run yóò wà náà kan rẹ ojú máa ti alárẹ̀nà òkùnkùn yìí o ayé òní fi gbọ́dọ̀ bá ọmọ rẹ wí àánú òní dágbére fọmọ rẹ o ìmùlẹ̀ òkùnkùn bàjẹ́ lórí ọmọ rẹ lẹ́nìí lórí ọmọ wà nísinmi lórí iṣẹ́ wà nísinmi lórí ọkọ rẹ wà nísinmi lórí ayé rẹ wà nísinmi alákọ̀kàtọ́ kò ní gbé ọṣubú wàá fi orí ọ̀fẹ́ ọlọ́run lò gba o àánú yóò máa bọ́ gbé àríṣẹ́ o ọdẹ ayé òní mú ọ lásẹ̀ ṣèfí ọlọ́run olùfẹ́ ọlọ́run máa máa kọ́ o òní fọmọ rẹ parí ìjà o òní fojú sunkún ọmọ ọmọ òní dójú ti ẹ o agogo àfọ̀kò nílù nílé wa agogo ẹkọ òní lu o ìbànújẹ́ di ẹ̀wọ̀n nínú lẹ́yìn òní pàdé ọmọ rẹ ní sàré o ọlọ́run yóò gbà wá àtọmọ rẹ lọ́wọ́ abáríjà fẹ́yìn sí ni o ó yẹ gba ire tó ní kìmí òní rí àtakọ̀ níbi tí ìrànlọ́wọ́ ti fẹ́ jáde o òní ṣàṣẹ tì lórí ọmọ ọmọ rẹ máa gba ìgbéga o òní ṣàmúbọ̀hún rere ẹlẹ́rù oyé ẹgbẹ́ ẹlẹ́rù ọ̀rọ̀ yẹ bẹ̀rẹ̀ gbé ẹrù àkóbá ẹgbẹ́ ẹlẹ́rù gbèsè oyé gbé ẹlẹ́rù ẹ̀sán oyé gbé ayé òní kọrin yọkọlu yọkọlu fún ọmọ rẹ o ọmọ rẹ òní tí ó kọ òròkò dọ́kọ̀ ìrókò tó o ẹni bá robi sọmọ rẹ yóò pa sọ ní ilé alàyè sọmọ jìnnà sílẹ̀ wàá jù wọ́n lọ o ìṣáná ọmọ rẹ òní já sómi ọ̀tá ọmọ rẹ máa ṣe mistake ẹni ayé jẹ kò ní bá ọmọ rẹ dá nǹkan pọ̀ ọlọ́run yóò ṣàánú ọmọ rẹ níbikíbi tó bá ti ń lọ o àbọ̀ ọlọ́run yóò dájú lórí ọmọ rẹ ọ̀rẹ́ tó dá ìwọ ló pè lọ́rẹ́ rẹ àná ọlọ́run máa fojú àṣebìyàn àsìkò ńlọ ọlọ́run yóò dìde ìrànlọ́wọ́ sọmọ rẹ ọlọ́run ò ní wọ̀ níran o ó yá lọ di òmìnira pátápátá o.

0: bá wa dúpẹ́. Èní yìí la dẹ̀ máa parí àdúrà lórí àpò tí à ń bá bọ̀. Tó bá ti ń bọ̀, omi 5 litre ló máa gbé dání. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago 6 ni gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. À ń fi àwọn ọmọ Ọlọ́run tó lè dá ọrẹ májẹ̀mú 1000 láti sún iṣẹ́ ìsíwájú. Wọ́n wo ó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ìwọ́sẹ́ àfiránṣẹ́. Ẹ má jẹ́ gbàgbé àti fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o. A kí gbogbo ẹyin tẹ́ẹ̀ sọ́pọ́tì program ní gbogbo ìgbà. Ọ̀run á sọ́pọ́tì ẹyin náà o. Ọlọ́run bàbá alábìyàmọ̀ o. Ààyè ló wà.
1: Hello, hello, Prophet. 090-60-57-11-10. Lẹ́ẹ̀kọ́ sí 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14. Lẹ́ẹ̀kọ́ sí 30-34-34-77-14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ́ o, a ò ní mọ́ bọ́jọ́ mọ́.

nka wo ni gbogbo aye da jerigiri ti won pon yi. West Radio 89.3 FM nka agbe magbe. Ba fe poluwo oja yin lori radio te fe ma ta warawara bo meta se nta West Radio ni ke ma bo o afeti wa gbe ti yin laruge ubu ubu gajara lo o come for your jingle and advertisement at West Radio 89.3 FM kunegelege ati lajo lajo ile ise nla nla ati kekeke eyin ile ijose patapata e ma bo e wa gbe wo e je wo e jo wo e to wu jo Gbàgbọ́ ga ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.

0: ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Advent Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Gbo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àpáta ayérayé Ọlọ́run aláàánú. Onífẹ́ jùlọ. Tó tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, kò fi Jésù fún wa. A gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀. Títọ́ fi sísì yìí, àánú rẹ̀ ò tí ì ká kúrò. Gbọ́ pé kí o gba ẹ̀yìn wa. Nínú ìwé ìrẹ́ Yohánù, orí kẹfà, láti ẹsẹ̀ ẹ̀kẹtàdínlógójì, díẹ̀ ẹsẹ̀ ogójì, kí ló wí?
2: Ohun gbogbo tí bàbá fi fún mi.
1: Ohun gbogbo tí bàbá fi fún mi.
2: Yóò tọ̀ mí wá.
1: Yóò tọ̀ mí wá.
2: Ẹni tí ó bá sì tọ̀ mí wá.
1: Ẹni kẹ́ tó bá tọ̀ mí wá.
2: Èmi kì yóò tánú.
1: Èmi ò ní tánú.
2: Bí ó ti wù
1: sí. Ṣíkà bọ̀ bójú kò rí.
2: Nítorí. Èmi sàn kalẹ̀ láti ọ̀run wá.
1: Mo sàn kalẹ̀ láti ọ̀run wá.
2: Kì í ṣe láti máa ṣe ìfẹ́
1: ti èmi
2: ti kára mi.
1: Bí kò ṣe ìfẹ́ ẹni tó rán mi.
2: Èyí sì ni ìfẹ́ bàbá mi
1: tó rán mi. Èyí sì ni ìfẹ́ bàbá tó rán mi.
2: Pé ohun gbogbo tí ó fi fún mi.
1: Ohun gbogbo tó fi fún mi. Kí èmi kí ó má ṣe sọ
2: ọ̀kan nù nínú wọn.
1: Kí má ìsọ̀kan nù wọn.
2: Ṣùgbọ́n. Kí èmi kí ó lè jí wọn
1: dìde.
2: Dìde ní ìkẹyìn ọjọ́. Èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi.
1: Èyí ni ìfẹ́ ẹni tó rán mi.
2: Pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ Ọlọ́run.
1: Ẹni tó bá rí ọmọ Ọlọ́run.
2: Tí ó sì gbàgbọ́ kí ó lè ní ìyá ẹni pẹ̀kun. Èmi ó sì jí dìde ní ìkẹyìn ọjọ́.
1: Orí ọ̀fẹ́ ńláńlá gbá ní ìkẹyìn ọjọ́ rẹ o. Ìbínú Ọlọ́run ò tí ì sọ̀kalẹ̀ o. Láàrin ara wa láti ti rí ìbí tó gbóná yìí o. Jésù Kristo wà lórí ìtẹ́. Òun ni àwa fi jẹ́ àánú lẹ́ẹ̀kan sí. Àánú lẹ́ẹ̀kan sí tó sọ̀rọ̀ báyìí. Àti ọba, àti ìjòyè, àti wòlíì, àlùfáà, ajíhìnrere, ìwùdùlùmí, olóṣèlú oníṣẹ̀ṣe, babaláwo. Ẹ jẹ́ mọ̀ pé Ọlọ́run ò tí ì kọ́. Ó yẹ ọ̀rẹ́ lọ́ti gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu mi. Kò kọ́. Torí ohun tó gbénú ayé wá ṣe nìyẹn, ó ṣe ó ti parí ẹ̀. Wọ́n ní tó tẹ Ọlọ́run fẹ́ ara tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi Jésù Kristì, ọmọ bí ẹ̀kọ́ tó fi fún apẹ́ ẹ̀kẹ́ tó bá gbàgbọ́, kò ní ṣègbé. Yóò ní iyè tí kò ní pẹ̀kun. Nígbà tí ayé ti tẹ́ pápátá ni o, téèyàn ti sẹ̀ pápátá gbà. Kò sí ẹni tó wọ Ọlọ́run, kò sí ẹnìkan. Ṣùgbọ́n Jésù sọ̀kalẹ̀, ó bá ògo rẹ̀ sílẹ̀. Torí tèmi tì ẹ́, torí ìtàwé èèyàn, torí ẹranko kọ́, torí ẹyẹ kọ́, torí ẹjẹ ní òkú kọ́, torí àwọn ètò Ọlọ́run dání àwòrán ara ẹ̀. Jésù ò gbà pé ká parun. Ọ̀rọ̀ wà láàrin òun pẹ̀lú bàbá ẹ̀ méjì. Kí la fi rúbọ láti mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé ènìyàn? Kínú Ọlọ́run kó tó lè dò. Gbọ́ wọ́n ní àwọn ọ̀run bẹ̀ sí sọkún. Ta ni ó lọ sí ayé? Ta ló lè sí ìwé yìí? Ẹnìkan dé pé ọ̀dọ́ àgùntàn ni. Kìnú ẹ̀yà Júdà. Gbogbo ìdíje Jésè. Akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run. Ó ti gba ìwé náà. Jésù bọ́ ògùn ẹ̀ sílẹ̀. Torí tèmi tiẹ́, ó wá sí ayé. Kọ́kọ́ bẹ̀rẹ̀ sí àmì àti sí ìyanu. Gbogbo èpò náà ní kámọ̀. Ẹ o, kọ́kọ́ gbọ́n dànù pátápátá. Afọ́jú, adití, arọ, ìwọ́sọ̀pọ̀ ọ̀sẹ̀ àmì, ọ̀sẹ̀ ìyá lónìí, ọjọ́ panu ẹ mọ́. Iṣẹ́ tààrán kò ṣe tààrà. Jésù ni oníṣẹ́ àrà, òun ni oníṣẹ́ ìyanu. Jẹ́ kí àwọn èèyàn kó dààmú fún ara wọn pé yes, Jésù ni. Ẹ kọjú àwọn èèyàn sí Jésù Kristì. Kó dààmú fún ara wọn. Jésù ló tún pè láàárọ̀ yìí. Ó ń pè mí. Ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá. Ó lóun ní tánù. Irú ohun tó jẹ́ lánàá. Tára ẹ ló jẹ́ tètè ló jẹ́. Jésù ò tí ì kọ́. Torí pé àdá ò ní àwòrán Ọlọ́run. Ó fẹ́ da náà padà sí àwòrán Ọlọ́run ní tòótọ́. Òun ní òkùnkùn bíbí ló wà. Jésù náà tọ̀ wá ní òkùnkùn. Láti kó àwọn olùgbọ́nú ìmọ́lẹ̀. Ẹni tó bá wà nínú Jésù. Ó ti di ẹ̀dá titun. Ó ní èmi ni ìmọ́lẹ̀ tó wá sí ayé. Ẹni tó bá gbà mí gbọ́ kò ní ìlú òkú mọ́. Ìwọ yóò ní ìmọ́lẹ̀ yìí. Yes, títí di àárọ̀ yìí tó ń gbọ́ lọ́wọ́ yìí, mo sọ fún ọ pé Jésù sì wà lórí iṣẹ́ nítorí tiẹ, nítorí tèmi, nítorí tòun. Kò tí ì pàṣẹ tì, ó wá kù sọ́wọ́ ẹ. Ọba àti ìjòyè, mo máa sọ fún adé tó gbé lérí, adé ayé yìí ni. Àbá àgbẹ̀ díẹ̀ lórí ìgbà tó bá kú, kò ní wọnú ògo. Láyé, gbogbo elekan to gbe sorun eh ka le fi da omo ni to ba se to ba wa nu Jesus Christ ati wa ati leke oru apa lo ma pa ri esi gobina ni o ni ha e ba je gobina lo yibo e ba je gobina Nigeria any oye yo to je lo ile aye to ba gba Jesus ni oluwa ati oluwala ko ma gbe nu e gege bo ti wi oh to ba ku si ipo to wa yi ah defisi olorun ku oru apadi lo bare oh shika pa ni ka ora ma shika pa o wa nbeda baba Abraham je ki Lazarus elegbo ko wa fe ka to mi so lan to pe un joro ninu na yi won ni ko ri be mo o ti da ye ti e o ti faye ba orun je o ti fi baba igba je hey oh gbo ni pa Jesus ko to di pe ikunde to pe olorun olola gbogbo eyin olola aye gbogbo eyin olorun aye gbogbo eyin ojogbon ah gbogbo ile iwo lo ko gbogbo moto iwo lo ni gbogbo owo o se niye o dale lola o ni eje ma je eje ma mu lola la sa ku nigba to ba faye nle gbogbo orun to gba lowo o kojo bayi o wa nyo bo ni ayo yo se de ba lo je aye raye ìdí ló jẹ́ jésù wá sáyé nìyẹn ká má bàá parun jẹ́ ìsìn sàtáàní ta ayẹyẹ lójoojúmọ́ kò ní agbára ṣùgbọ́n àrékérekè rẹ̀ ló fi ta ayé lọ́rẹ àtọkùnrin àtọbìnrin a wá di ohun èlò lọ́wọ́ sàtáàní ẹ̀yìn ènìyàn síbẹ̀ jésù ní sẹ́ òun sì lè gbà ẹsẹ̀ òun ní olùgbàlà ara ayé o ni gbanibani ti a n saya to ba pada wa sodo ohun ohun gba o ese atijo ohun ti ku tori ibe ese n sese o ti ku tori ese o ti se irubo apa Jesu o pa kopa asa lọgbẹ ananna kuna o ru agbe iwo na to tagbelebu won fa gbo ara eya ohun ade egun fide lori won fi gigba mo lori Jésù sọ pé bàbá dáìjì wọn tó pé òun mọ tó ń ṣe wọn wá dàdù búlẹ̀ lórí igi àgbélébù ọwọ́ tó ọwọ́ sí wọn kà má gbélébù wọn kọ ẹsẹ̀ méjì wọn fi sọkàn má gbélébù Jésù bẹ̀bẹ̀ bàbá dáìjì wọn láìsẹ̀ láìrò ẹ̀yin olùgbọ́ mi láàárọ̀ yìí wọn ní kò lè wáyé ó wáyé wọn ní wọn bá wáyé kò lè kú ó kú wọn ní wọn bá kò ní jíìnde ṣùgbọ́n sọ gbagba pé mo ní agbára láti fẹ̀mí mi lélẹ̀ mo ní agbára láti gbà padà ó dẹ̀ rí bẹ́ẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ pàpà sá Jésù yìí tì padà sọ́dọ̀ ẹ̀ láàkó tó yẹ yìí ó ní láìpẹ́ jọjọ òpin adé ó ní tó ń pé olúwa kò fi lẹ́ni ìwà ìjà fara gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń ka ìjà fara ṣùgbọ́n mú sùúrù fún èmi àti rẹ ká má bàa dẹni ìparun ṣùgbọ́n ọjọ́ olúwa ń bọ̀ gẹ́gẹ́ bí olè ní òru lọ́jọ́ gbangba yóò dẹkùn tíkẹ́dẹ́ yóò bẹ̀wò nígbà kan tí kò ní sí àánú mọ́ ilẹ̀kùn àánú ọtí

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógráàmù yìí, ẹ ó dẹ̀ mí. Àmì.

ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè. Èmi ó wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Nítòótọ́, wọn gbà ọ́ nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Yóò fi ìyẹ́ rẹ̀ bọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ ó sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti àpáta rẹ̀. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn, tàbí fún ìparun tí ń runi ní ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ̀ àti ẹgbàrún ní apá ọ̀tún rẹ̀, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Kìkì ojú rẹ ni wo máa fi rí, tí ó sì máa fi wèrè àwọn ènìyàn búburú. Nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi, ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ̀, búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àrùn karùn kì yóò súnmọ́ ilé rẹ̀. Nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti pa ọ́ mọ́ ní ọ̀nà rẹ gbogbo. Wọ́n ó gbé ọ sókè ní ọwọ́ wọn, kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwọ ó kọjá lórí kìnìún àti pamọ́lẹ̀, ẹgbọrọ kìnìún àti ejò ńlá ni wo fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀. Nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ sí mi, nítorí náà ni èmi ó ṣe gbà á, èmi ó gbé lékè, nítorí tí ó mọ orúkọ mi. Òun ó pe orúkọ mi, èmi ó sì dá lóhùn. Èmi ó pẹ̀lú rẹ nínú ìpọ́njú, èmi ó gbà á, èmi ó sì bu ọlá fún. Ẹ̀mí gígùn ni èmi ó fi tẹ́ ẹ lọ́rùn, èmi ó sì fi ìgbàlà mi hàn.

ọ̀kan ṣoṣo àdànàkú tí mi gbó kìjekìje. Òwọ́ yìí náà lọ́ba nílé, ìwọ náà lọ́ba lójú ogun. Ó gbèjà kẹ́rù obonijà. Ìràwọ̀ òwúrọ̀ ọba títí ayé. Mímọ́ mímọ́ mímọ́ ni orúkọ rẹ̀. Àwa mọ̀ rí dì í. A sọ̀rọ̀ mọ́ yẹ̀. A sọ̀rọ̀ mọ́ tàṣé. Gbígbéga ni orúkọ rẹ̀. Nílá ni orúkọ rẹ̀. Pípé ni orúkọ rẹ̀. Gbígbéga ni orúkọ rẹ̀. Lónìí àti títí ọjọ́ ayé.

Ọlọ́run àwọn Ọlọ́run. Ọlọ́run ìbẹ̀rẹ̀ àárín àti òpin. Ọlọ́run ìṣẹ̀dá, Ọlọ́run adẹ́dá. Ẹni mímọ Ísírẹ́lì, bàbá mi, ọkọ mi, olùtọ́jú mi, olùgbé orí mi sókè, olùgbèjà mi, ayérayé, gbanigbani tí ayé ń sáyá, ògbémọ níjà sọmọdàjẹ́, ọ̀gbọ́mọ níjà sọmọlẹ́nu.

ènìyàn ìbá máa yin olúwa fún ore fún àánú fún ìkẹ́ fún ìgẹ̀ fún ìtọ́jú fún ìpamọ́ fún ìdáǹdè fún ìtúsílẹ̀ fún ìgbélórísókè ṣe bá ná rèé tá a lọ rèé sùn tí gbogbo wa ń dágbére pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan láàjì o ta ló mọ̀ ta ló dá lójú tó sú ọ̀fún tàdá pé ilẹ̀ ọ̀la tí ó mọ̀ yìí o ilẹ̀ òní tó mọ̀ yìí o pé yóò mọ̀ báwọn kò sẹ́dá àlàyé kankan ìgbàgbọ́ ó ní gbogbo wa kàn fi ń gbé wípé ọlọ́run ó pa mí mọ́ ọlọ́run ó sọ wa ọlọ́run ó jòjà láǹfààní àti rí ìmọ́lẹ̀ àlàyé àmọ́ pẹ̀lú ìrètí pẹ̀lú ìgbàgbọ́ ìyẹn náà tá a gbé lọ rèé sùn a sì ṣe bẹ́ẹ̀ a mọ̀ tún lajú sáyè a kàn tún lajú lásán àwa náà tún rèé tá à ń gbé apá àwa náà tún rèé tá à ń gbé ẹsẹ̀ àwa náà tún rèé tá a tún lè ń ṣe bó ti wù wá. Mímọ̀ ṣe wa kọ́ ọgbọ́n orí wa kọ́ agbára wa kọ́. Ìbámọ̀ ṣe pé olúwa tó wà ní àtiwà yìí ni. Àwọn àdán wá rìnrìn àjò oṣù kínní oṣù kejì oṣù kẹta ìkẹrin ìkarùn-ún ìkẹfà náà la tún tẹnu ẹ̀ bodò lọ yìí. Ṣágbára wa ni. Ṣé mímọ̀ ṣe wa wá ni. Ṣé àdúrà wa gbígbà náà wá ni àbí àwẹ̀ tẹ́ ẹ mọ̀ gbà ẹlòmíì tí ẹ lóun a máa ṣèṣó òru dáadáa láàrin ọ̀sẹ̀ kan òun lè mọ́ ó kéré tóun ó ṣèṣó òru tẹ́ẹ̀mẹta lọ́sẹ̀ àìmọye àwọn tó ṣe jù ọ́ lọ wọ́n ti kọjá lọ ẹjá kan dúpẹ́ fún àánú láàárọ̀ yìí wípé a wà nú àwọn alàyè ọkàn tó sì tún rí orí ọ̀fẹ́ tó tayọ bí èyí tó sì tún rí àánú tó tayọ bí èyí tó sì tún rí orí ọ̀fẹ́ tó ṣàn bí odò dé irú àsìkò yìí. Ìbámọ̀ ṣe bẹ́ẹ̀ ni kí la àbámọ̀ sọ. Ìbámọ̀ ṣe bẹ́ẹ̀ ni kí la àbámọ̀ wí. Àwa náà wá lè ń sọ wípé ẹ bá mi sùn dìgbà báyìí àbí ká máa mọ́jọ́ kan báyìí àbí ká máa múgbà másìkò. Ògo ni fún Ọlọ́run o. Ògo ni fún Ọlọ́run o. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.

Ṣé gbà tá a sùn ni a fẹ́ sọ ni àbí gbà tá a jí? Ṣé nígbà tá a ń jáde ni àbí gbà tá a ń wọlé? Ṣé gbà tó sáfẹ́rẹ́ lọ́wọ́ wa ni àbí gbà tá a ní? Mélòó, mélòó la fẹ́ sọ? Àní Ọlọ́run yìí sẹ́, Ọlọ́run ni ó máa jẹ́. Torí wípé lẹ́yìn rẹ̀, òun náà tún ni. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tá a ń rí yìí, gbogbo ohun tó ń ṣe yìí kò sẹ́ni tó lè ṣe. Kò sẹ́ni tó lè ṣe kíni o, kò sẹ́ni tó lè ṣe fún wa. Òun nìkan náà ló lè ṣe, òun náà ni ká sì jó máa ṣe lọ. Òun ayọ̀ kan tó kù ta kàn lè ṣe náà ni pé ká máa gbé ga, ká máa yìn torí pé ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí. Ọlọ́run tó mọ̀ wá, Ọlọ́run tó mọ̀ wá, Ọlọ́run tó mọ̀ àwa gan fúnra lára wa ju ara wa lọ. Òun ló mọ̀ wá, òun náà ló mọ̀ wá, àwa ni a mọ̀, òun ni a mọ̀ kòkò. A mọ̀ kòkò ni Ọlọ́run, èmi àti yín ni a mọ̀. Ó sì ń mọ àwọn kan lọ́wọ́ báyìí. Bó ti ń mọ mí, bẹ́ẹ̀ ló ń mọ yín. In tí ó fi wá rọ, in tí ó fi wá mọ, a lè sọ fún pé báyìí ni kò ṣe fi wá ṣe. Òun ni a mọ̀ kòkò tó mọ gbogbo tó fẹ́ ṣe. Òun ló sì mọ bó ṣe fẹ́ ṣe, òun náà ni ó sì ṣe. A ní mo kàn ní kákàn yín láàárọ̀ yìí. Fúnrin àjò oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2026. Oṣù yìí ti dá méjì. Àbí bẹ́ẹ̀ kọ́, ìlàjì àkọ́kọ́ ọdún yìí, èmi àti yín ti làájá náà nìyẹn pẹ̀lú ìgbàgbọ́. Ó kù 48 hours plus àbí. Ọlọ́run náà ló bá wa ṣé débẹ̀, kìí ṣàwà. Fún ìdí èyí, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sínú ìwé orin wa láàárọ̀ yìí. Ibẹ̀ ni ẹ ti já bẹ̀rẹ̀. Ẹni mi ò tí ì kíyín, mò ń bọ̀. Ẹ jẹ́ kọ́kọ́ lọ sínú ìwé orin wa láàárọ̀ tòní. Ẹ kú kalẹ̀.

tí ayé tí à ń wò yìí, ey! Ó ju bá a ti ṣe lérò rẹ̀ lọ. Ṣénú ayé yìí náà kọ́. Ayé anamanaye. Wọ́n nama, wọ́n tún nà ya rẹ̀. Ọlọ́run ò rí bẹ́ẹ̀, Jésù mi ò rí bẹ́ẹ̀. Bí ayé bá nama tán na ìyá rẹ̀, Jésù máa ń bọ́ ọmọ yóò tún bọ́ ìyá rẹ̀ ni. Anumọ nu iye, o ni Jésù. Yóò nu ọmọ lóúnjẹ, yóò tún nu ìyá rẹ̀ náà lóúnjẹ. Yóò gbé ìyá pọ̀n, yóò tún gbọ́mọ pọ̀. Ẹ gbé inú rẹ̀, òun náà ó tún máa gbénu yín. Ẹ máa jẹ́ àpẹẹrẹ rẹ̀ nínú ayé yìí. Ẹ máa jẹ́ àwòrán rẹ̀ nínú ayé yìí. Àwọn èèyàn ó máa rí nínú ayé yín pé eléyìí yàtọ̀. Kristi là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Pé ẹ̀yin ọmọlẹ́yìn ẹ tẹ̀lé mi. Kò wá fún dúdú, kò wá fún pupa, kò wá fún funfun. Gbogbo ènìyàn ni Kristi wá fún. Bíbélì wí pé ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Wípé ẹnikẹ́ni tó bá gbàgbọ́, kò sọ pé àwọn ọmọ Ísíráẹ̀lì nìkan tí ẹ bá gbàgbọ́. Kò wípé àwọn ará Íjíbítì nìkan tó bá gbàgbọ́. Kò sọ pé àwọn ará Éṣíà nìkan tí ẹ bá gbàgbọ́. Kò sọ pé àwọn Áfríkà nìkan tí ẹ bá gbàgbọ́. Kò sọ pé táwọn ará Yúrópù nìkan bá gbàgbọ́. Ó ní ẹnikẹ́ni. For whosoever, anybody. Just want anybody to be bad. Kiru wọn le niye kan ma ba asebe kan le niye titi ayeraye. Bawo ni won se fiye lo mi ti ma wa tapa si. Bo ni won se mu iye wa sodo mi ti ma wa tapa si.

lójoojúmọ́ ó là ń gbóhùn rẹ̀ wípé Christian tẹ̀lé mi. Àwọn apostoli gbani ní odò Galilé ni wọ́n kọ ilé àti ọ̀nà sílẹ̀, gbogbo wọ́n sì ń tọ̀ lẹ́yìn. Ṣẹlẹ̀ ilé ayé yìí tí ò ti ẹ̀já mọ́ nkankan náà lèyàn wà á dìyà mọ́ tí ó pé torí rẹ̀ òun ò ṣetán láti tẹ̀lé. Ṣé ilé ayé yìí tí anything lè ṣẹlẹ̀ náà lèyàn wà á bura mọ́ pé òun ò ṣetán láti tẹ̀lé. Mélòó mélòó ayé téèyàn ó fi ilẹ̀ lọ́sàn kan òru kan, ayé téèyàn ó fi sílẹ̀ nífọ̀nà fọṣúnjọ́ kan, ayé téèyàn ó fi sílẹ̀ tí ò ní rántí pé òun ti ẹ̀ ní nkankan nu rẹ̀ mọ́, táyé ọ̀hún náà wàá kọ́ èyí. Àwọn yẹn fi gbogbo tí wọ́n ní sílẹ̀ wọ́n ń tẹ̀lé. Èmi àti yé ń kọ́ kí lèmi ń dúró dè, kí lẹ̀yìn náà ń dúró dè. Àṣẹ wo là ń dúró dè? Kí là ń retí pé kó bọ́ sí tánú ayé ká tó wá ráyè ti Ọlọ́run? Torí pàtí rí nǹkan gbéṣe nú ayé apá àráàyè. Ní tó sì jẹ́ pé gbogbo ohun tá à ń lépa yìí, òun náà ní í fi fún ni, òun ní yọ̀ǹda ẹ̀ fún òyàn. Bíbélì wípé tó bá po ti ọgbọ́n fún ẹnikẹ́ni, kó béèrè lọ́wọ́ Ọlọ́run tí ń fi fún ni tí kìí bani wí. Ó tún sọ nínú ìwé Matthew yẹn, ó ní ẹ tètè kọ́ máa wá ìjọba ọ̀run ná. Ẹ tètè kọ́ máa wá ìjọba ọ̀run ná. Gbogbo eléyìí tó bá wá kù lẹ́yìn rẹ̀ láàfin fún gbogbo yín. Tá a bá ń tẹ̀lé tá a jọ ń lépa, tá a jọ ń fojú sọ́nà pé yes, n tó kù tí mò ń lépa ní ìjọba ọ̀run. Tá a wá ṣe bó ti fẹ́, ẹ wá jẹ́ á wò ó. Bóyá àwọn tó kù tá a retí, tá a lépa, tá a sáré kiri, tá a tí rí bá láti jọ yìí. Ìsáré sókè ìsáré sódò wa tá a lépa yẹn, àwọn tá a lépa yẹn, tá a tí rí bá láti gbà yìí wá. Ẹ̀yin ti ẹ̀ dán wò. Bíbélì wí pé dán wò, ó rí pé rere, ó ní Olúwa. Dán wò ó rí pé rere ni Olúwa. Jésù ń pè wá kúrò nínú ohun ayé asán yìí. Mo mọ̀ pé o nílò láti sunú ilé, o nílò láti gbélé. Àwọn kan bẹ nínú igbó tí wọ́n rí lé. Àwọn kan ti jáde tó pé ibi tí wọ́n sùn sí. Wọ́n kàn ra pọ́lọ́wú ni. Àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ ìjìrì ọkàn káàkiri. Ibi tí a bá rí ni wọ́n kàn ra wọ̀ sí kán tún tó tẹ̀ wájú nú ìrìn àjò wọn. Àwọn yọ̀ǹda àkókò wọn. Àwọn kan náà ṣagbátẹrù wọn pé àwa ò ṣe bẹ́ẹ̀ ráàyà má, àwa náà ní ìta nírè àfihàn yìí lọ. Jésù ń pè wá kúrò nínú ayé asán yìí. Ayé ayé àkábíyèsí. Bíbélì wí pé ẹnikẹ́ni tó fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó ló kú nígbà tó wà láàyè. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tó ń bẹ nínú rẹ̀. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tó ń bẹ nínú rẹ̀. Kí ló wà nínú ayé ọ̀hún? Kí la kónú rẹ̀ náà? Kí la mú wá sínú rẹ̀? Kí la mú kúònú rẹ̀? Ìgbàgbọ́ ọ̀pọ̀ àwọn kan ni pé a mú nǹkan wá síbẹ̀, àmọ́ pé tá a bá ń lọ, a ní mú nǹkan kan lọ. Torí gbogbo ohun tá a bá ti mú wá pa ti dà á lẹ̀. Jésù ń pè wá kúrò nínú ohun ayé asán yìí. Ohun ayé asán. Ẹ̀yin náà kàn ró ẹrò jinlẹ̀ jinlẹ̀ láti inú ọkàn yín. Wípé nínú ohun tí mò ń kó kiri tí mò ń kó rọra yìí. Nínú ohun tí mo dè amọ́ra rẹ̀ yìí.
Ewo gan lo fe ba mi ku ti n ba n lo. Ewo gan ni o se ran wo fun me ti n ba ku nu aye yi. Ewo ni won ri di won ri di mo mi ti n ba lo tan yi. Boya ti gbo ri pe n ti an fi mo to sin. Eni ti an fa so sin. Sẹ́ni ó ń padà jáde sọ pé òun ráṣọ òun lò àbó òun rí mọ́tò òun lò àbó òun rí góòdì òun lò pé kó lè rí nǹkan wọ̀ wọ́n àwọn kan ń ṣe tó bá ti kó mọ́ ráṣọ wọ̀ kó rí góòdì wọ̀ kó rówó ná. Bóyá torí ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń sọ pé bá ti ń ṣe láyé náà ṣe lọ́rùn bóyá ló jẹ́ káwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀. Níbi tí ọ̀ríjínà wúrà gangan ń bẹ lókè lẹ́tí afẹ́mọ́ kó gbàrúgbàrú tinú ayé ìlọ́ọ̀bẹ̀. Ṣé yóò ti ẹ̀ràn ti fàdá ní? Ṣé yóò ti ẹ̀ràn ti kò sẹ́rù ń gò ní pọ̀ jù fóun gan náà lójú ọ̀nà bó bá ti ẹ̀ràn tí? Ẹ̀wà bá kónú àpò tí ó fi ráyè gbé pọn, wọ́n kàn dá gbogbo ẹ̀ sí lára náà ni. Wọ́n yẹn ti ṣàlẹ̀ ìtọ́jọ́ ọ̀ríjínà abẹ tó ṣe ṣàǹkóṣàǹkó bẹ̀rẹ̀ ti ṣàkúrò sápò ara wọn. Wọ́n da yòókù sí kọ mọ́pò orí nǹkan kó dání. Nínú ohun ayé asán yìí, ayé ìmúlẹ̀mófo. A gbọ́dọ̀ máa gbégbé ayé wa bí ẹni tó ṣe tá àti lo. A tún ti lo oṣù mẹ́fà ní ọdún 2026 nìyẹn. A tún ti lo oṣù mẹ́fà. Ẹ̀rí bí ìpè oṣù mẹ́fà tó kù yìí. Kí ló tún wá kù tó yẹ kí n tún ṣe? Kí ló yẹ kí n tún mú gbọ́ nínú ìrìn àjò yìí? Ó ní láàrin afẹ́ ayé, ó ń wí pé Christian ẹ fẹ́ràn mi, ẹ má ṣe fẹ́ràn ayé. Láàrin afẹ́ ayé, láàrin ìjayé bí ẹni jẹṣu, ìmú ayé bí ẹni mu mi. Láàrin pé ayé yìí kò gbọ́dọ̀ lọ, ayé láṣe ká tó sọ̀rùn. Láàrin wípé ayé yìí ẹ̀rí àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ń jayé ẹ jẹ́ kí mi náà darapọ̀ mọ́ wọn. Oríṣiríṣi ọ̀nà làwọn ọ̀rẹ́ làwọn èèyàn náà ó sì gbàjayé ọ̀hún tí ó mọ̀ wọ̀ ọ́ lójú tí ó mọ̀ mú ọ lójú tí ó mọ̀ mú ọ lọ́kàn. Àmọ́ láàrin gbogbo ọ̀nà tán gbà máa fi jayé ọ̀hún tí wọ́n láwọn ń jayé ọ̀hún. Jésù Olúwa ń pè ọ́ pé kó o kúrò nínú ohun asán ayé yìí pé ìwọ tẹ̀lé mi. Ìwọ gangan ó ní o tẹ̀lé mi. Láàrin ayọ̀ àtẹkùn wa, láàrin làálàá ohun ìrọ̀rùn, tán-tán ló ń pè lóhùn rárá wípé Christian tẹ̀lé mi. Nígbà tá a wà nínú ayọ̀, nígbà tí a wà nù bànújẹ́, nígbà tá a wà nù làkọjá, nígbà tá a wà nínú ìrora, nígbà tá a wà nínú ìpòrúru ọkàn, nígbà tá a wà nínú ẹkún òun òṣì, nígbà tá a wà nínú ìṣẹ́, nígbà tá a wà nínú ìgbà tó tẹ́ wa lọ́rùn. Nínú kìràkìtà kìràkìtà kìràkìtà, tán-tán ló ń pè lóhùn rárá wípé tẹ̀lé mi, tẹ̀lé mi, tẹ̀lé mi. Ṣùgbọ́n ẹlòmíì sì ṣe tí kunkun síbẹ̀ pé òun ò tíì ṣe tán. Ẹlòmíì àti ẹ̀tún dájọ́ sí wípé mo ṣì kéré, mo ṣì young, mi ti jayé, I'm still very young. Yes, you are. Òótọ́ ni ọ̀dọ́ sì ní ẹ́, ó ṣì kéré. Ṣùgbọ́n n tó fẹ́ ra wọlé yìí, ṣé kìí ṣe ohun tí ó ṣe àkóbá fún ọjọ́ iwájú rẹ̀? Ṣé kìí ṣe ohun tí yóò kóbá ọjọ́ iwájú rẹ̀? Ṣé kìí ṣe ohun tí yóò hàn ti ọjọ́ iwájú rẹ̀? Bíbélì wí pé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó gan ìgbà èwe yín. Gẹ́gẹ́ bí ọmọdé, gẹ́gẹ́ bí ọ̀dọ́, pàápàá jùlọ àwa ọ̀dọ́, àwa ọmọdé,
má ṣe ṣe ohun tí ẹnikẹ́ni yóò fi gan ìwé rẹ̀. O ní ìwọ náà ń wò bí o sì kéré, mo sì young. Mi tí ì ṣe nǹkan kan láíláí, mo ṣe. O young lóòótọ́, a young ni ọ́, a young boy. Ṣùgbọ́n yọ̀ǹda ara rẹ̀ fi ara rẹ̀ fún Ọlọ́run. Bíbélì wípé ẹ fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Ní ẹbọ ààyè mímọ́. Má lọ la àwọn ìlàkulà ayé ìkọjá. Má fojú winá ayé yìí. Má fojú winá ẹ̀yẹ náà ayé yìí. Torí ó lè bu ọ lára, ó lè pa ọ lára. Má jẹ́ kí n táwọn tó wà láyìíká rẹ̀ ń ṣe. Má jẹ́ kó mì ọ́ lọ́kàn débi tó yí ojú padà. Má jẹ́ kó dàbí ọ̀rọ̀ pé if you cannot beat them, then you join them. Má jẹ́ kí tiẹ̀ dàbẹ̀. Fi ìgbé ayé rẹ̀ yẹn. Fi láwọn lójú kó fi fà wọ́n mọ́ra. Kó fi mú wọn kúrò nínú oko tí wọ́n gbára wọn. Nínú ìlàkọjá táwọn náà bára wọn. Àwọn náà ò mọ̀ mọ̀ síbẹ̀. Èṣù tètè ra wọn níyè ni. Má jẹ́ kí sùúrù àwọn náà níyè. Tantan ló ń pè lóhùn rárá pé Christian ẹ fẹ́ràn mi. Olùgbàlà ní pàánù rẹ̀. Ní pàánù rẹ̀ jẹ́ kí a gbọ́ ìpè rẹ̀. Fetí ìgbọ́ràn fún gbogbo wa ká fi ọjọ́ ayé lọ. Àdúrà alágbára kan nìyẹn. Ní pàánù rẹ̀ jẹ́ kí a gbọ́ ìpè rẹ̀ nígbà tó bá ń pè. Jẹ́ kí a gbọ́ ìpè rẹ̀ nígbà tó bá ránṣẹ́. Jẹ́ kí a gbọ́ ìpè rẹ̀ nígbà gbogbo tí o bá ń bá wa sọ̀rọ̀. Nípa ojú àlá lẹ́lòmíì, ẹlòmíì nípa ìran ni, ẹlòmíì nípa gbígbọ́ ni, ẹlòmíì nínú ìgbà tó bá ń ka Bíbélì ni, ẹlòmíì nígbà tó bá ń kọrin ìyìn ni, ẹlòmíì sì rè ìgbà tó àwọn aṣáájú ẹ̀sìn ni wọ́n ó jíṣẹ́ fún wípé báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Nígbà tí a bá gbọ́ ìpè rẹ, fetí ìgbọ́ràn fún ọkàn wa fún gbogbo wa. Mo sì gbà ládùúà fún ọkàn gbogbo tó ń gbọ́ mi láàárọ̀ tòní. Bí Kristi Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ, èmi àti yín ò ní bọ́ sọnù. Nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí, a ti fọwọ́ lé, a ti dáwọ́ lé, a ti ń rìn nínú ọ̀rìn yẹn. Lórúkọ Jésù àtèmi àtẹ̀yìn a ò ní bojú wẹ̀yìn. N ti ń dé bá nìyàn tí èèyàn fi ń bojú wẹ̀yìn padà, tí èèyàn fi ń yíjú padà sẹ́yìn. Wípé mo mọ̀ ṣìrín o, mo mọ̀ ṣe ọ̀nà ya o. Lórúkọ Jésù kò ní dé bá yín, kò ní dé bá mi. Àwọn ọkàn gbogbo tá à ń gbìyànjú lé lórí, tá à ń sa ipá lé lórí, tá à ń dìràkìtà káwọn náà ó di ẹni ìgbàlà. Lórúkọ Jésù Ọlọ́run yóò fi etí ìgbọ́ràn fún wọn. Nígbà tí wọ́n bá wá dẹni ìgbàlà, èmi àti yín ò ní dẹni ègbé. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Olúwa. Ògo ni Folédùmarè.

káàbọ̀ padà. Agogo ìrere, orin inú ìwé ìjọ onítẹ̀bọmi, Baptist Hymn Book 458. Oni. Agogo ìyìnrere ń lù láti ìlú dé ìlú, bùkún àti gbàlà ọ̀fẹ́ ni wọ́n ń fún ọ àtẹ̀mí. Mo ti fẹ́ máa palẹ̀mọ́ díẹ̀díẹ̀. Àmọ́ mo sọ pé ó yẹ ká dúpẹ́ àbí ó yẹ ká yin Ọlọ́run. Oṣù mẹ́fà àkọ́kọ́ 2026. Orin tí mo mú wáta fi yíyan rè, tí mi ọ̀rọ̀ kọ̀yà bàbá. Ọjọ́ mẹ́jọ ni a ó tù ó pàdé bí Jésù Olúwa ọba tí ìdè tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn.

Adédàmọ́lá olóyè dé ọmọ bàbá olómi yẹ yín náà ni. Èmi ni ọmọ bàbá olómi yìí. Ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Òun náà lẹ̀ láǹfààní àti gbọ́ yìí wákàtí yìí rere. Òun ló ń tẹnu bodò láàárọ̀ yìí aago méje sí mẹ́jọ gbogbo ọjọ́ Àìkú Sunday. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àánú tí Ọlọ́run fi fún wa láti torí Sunday tó kẹ́yìn nínú oṣù kẹfà. Ọjọ́ mẹ́jọ ni Sunday àkọ́kọ́ nínú oṣù keje, oṣù mẹ́fà tó kẹ́yìn la fẹ́ bẹ̀rẹ̀ lọ́yìn Wednesday nìyẹn. Kọ́ fẹ́ sọ pé ọ̀túnla ni Tuesday. So bí Olúwa ti wà tí ẹ̀mẹ̀rẹ̀ ń bẹ, àbò Kristi yóò dájú lórí wa. A ò ní ṣìrìn, a ò ní ṣe ọkọ̀ wọ̀. Ìlera mi, ìlera yín kò ní di fíafíà. Ẹ̀yà ara wa gbogbo kò ní relédè wá, ìkankan náà ò ní relédè wá. Ọlọ́run yóò fi ara tù wá nílẹ̀ yìí àti lókèrè nígbà tó rọrùn àti ìgbà tí ò rọrùn.

Henry ọ̀sọ́ ìjẹ̀lájọ́ láǹfààní àti ṣe tó fi dùn tí gbogbo fi kàn sí láàárọ̀ tó ní. Lónìí mò ń lọ, màá padà wá lọ́jọ́ mẹ́jọ. Bí Jésù lu ọ̀bá ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, tó bá wò nínú àánú rẹ̀ sí ni yóò pa wá mọ́, yóò dáàbò rẹ̀ bò wá. Ewu kò ní wo wá. A ò ní ṣe ọkọ̀ wọ̀, a ò sì ní ṣe rìn. Àbọ̀ Ọlọ́run yóò dájú. Títí ọjọ́ mẹ́jọ yìí, ojú òpó tó já sọ́dọ̀ mi fún anything, ìkéde àti ìpolówó ọjà àbí ìyànjú 070-306-3122 070-306-3006-3122 Adé Dàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi, olórúkọ tèmi jẹ́, mo fi yín sọ́wọ́ Ọlọ́run. Remain blessed, stay safe, shalom.

Èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo, torí ó wà lọ́wọ́ ọ̀tún mi, a kì yóò ṣí mi ní ipò. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí òní tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé dúró láéláé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Ẹ wá wo ṣé Olúwa irú ahoro tí ó ṣe ní ayé. Ó mú ọ̀tẹ̀ tàn dé òpin ayé, ó ṣe ọrún, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Olúwa. A ó gbémiga láàrin àwọn kèfèrí, a ó gbémiga ní ayé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Torí náà ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Ta ni ọba ògo yìí, Olúwa tó le tó lágbára, Ọlọ́run tó lágbára ní ogun. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a jùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Ta ni ọba ògo yìí, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo.

Gbọ́n má gbẹ̀rẹ̀ West Radio 89.3 FM tí a kalẹ̀ sí aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bí. Gbogbo ẹ̀yin tó lú wá ṣe lóore, ẹ jẹ́ ká tún jọ darapọ̀ lórí ètò àkókò ẹ̀rí láàárọ̀ yìí láti dá ọpẹ́ padà fẹ́ni tó ní ọpẹ́ láti fi ògo fún Olódùmarè yìí.

mo be ka fun alaaro yi ninu iwe Jeremiah. Jeremiah ori adota ese iketalelogbon. Jeremiah chapter 50 verse 33. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí pé àwọn ọmọ Israẹli àti àwọn ọmọ Júdà ni à ń jùmọ̀ pọ́n lójú pọ̀. Gbogbo àwọn tí ó kó wọn ní ìgbèkùn sí dì wọ́n mú ṣinṣin, wọ́n pọ̀ láti jọ̀wọ́.

ẹnìkan gbọ́ ohùn mi láàárọ̀ yìí. Gbogbo alágbára òkùnkùn tó ń kún ayé rẹ lójú lórí ayé rẹ láàárọ̀ ìlórúkọ Jésù kan.

0: lórí àkókò wa láàárọ̀ yìí.
1: Let somebody shout hallelujah to the King of Kings, to the Lord of Lords.
0: Fún gbogbo àwọn tó ní ẹ̀rí, màá láǹfààní láti pín recharge card lórí ètò láàárọ̀ yìí. Torí engineer Olúwa tó mi sìn Jacob láti ìlú Èkó. Bọ́n ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ní gbogbo Sunday tó bá kẹ́yìn nínú oṣù. Wọ́n tún ti fi àwọn recharge card yẹn ṣọwọ́ sí mi pé kí n pín fún àwọn tó ní ẹ̀rí lórí ètò láàárọ̀ yìí. Gbogbo ẹni tó ní ẹ̀rí láàárọ̀ yìí, nọ́mbà tẹ máa pè sí tó wọ ìkànnì láàárọ̀ yìí náà ni 0916893100. Ẹ tún lè pè sí 0915333-4893. Tàbí 0911333-893. 0911333-4893.

kò sí ọ̀nà tí Ọlọ́run ò lè gbà láti fi ṣàánú ẹ̀dá. Nítorí Ọlọ́run ìwà ó ní ẹgbẹgbẹ̀rún ọ̀nà lọ́dọ̀. Níbi tẹ́mi àti ní ọyọ kan ṣoṣo.

0: Mbọ ẹyin ọmọ ogun ẹ dàmú regiri
1: kọlakọla ẹni ni mo wa fi si ìgbà
2: adarí mi
0: arábìnrin tí mo fẹ́ sọ ẹ̀rí ẹ̀ láàárọ̀ yìí
1: ìyàwó ọmọ rẹ
0: arábìnrin sọ pé kì í ṣe páwọn ò rí owó rí
3: torí pé agbára lé agbára àti ilé àṣeṣe.
0: Wọ́n ní ṣùgbọ́n ìjì ńlá kan ló ja àwọn tó sì sọ àwọn àti ọkọ àwọn di ẹdun arin lẹ̀. Ẹnìkan ń gbọ́hùn mi lẹ́nu mi láàárọ̀
1: yìí.
0: Ìjì tí ó jà ó tí ó sọ dẹdun arin lẹ̀ lórúkọ Jésù Ọlọ́run ò ní fàyè gba ìjì.
1: Ayé ń sọ níjẹ́.
0: Àní ìjì tó máa ń sọ ẹni dọ́dẹ arin lẹ̀ lórúkọ Jésù ìjì yóò ní jà ọ́. Àníwọ̀ tó ti rí jẹ tó ti rí mu tẹ́lẹ̀ ìjì tó lè jọ á tó lè sọ́dà tọrọ jẹ lórúkọ Jésù ìjì yóò ní jà ọ́.
1: Ẹ̀mí mi máa wá bí ti ìgbà
2: dáadáa
1: ń lọ wá ọmọ rẹ.
0: Ẹ má já tanra wa nǹkan ń ṣẹlẹ̀ ní dúníyàn. Arábìnrin ní building materials àwọn ń tà bíṣọ̀bù àwọn dẹ̀kun dáadáa táwọn rí tajé ṣe nídìí ẹ̀. Wọ́n ní complain lákànlọ́kọ̀ àwọn ń bá ṣiṣẹ́ tí gbogbo nǹkan sì ń lọ déédé pẹ̀lú àwọn àti. Wọ́n ní lójijì ní àìsàn kan bẹ̀rẹ̀ nínú ayé ọkọ àwọn. Eré ni àwàdà ni wọ́n ní àìsàn yìí máa ń fẹjú.
3: Báwo láyé ṣe ń lọ yìí o.
0: Bí eré wọ́n ní mọ́tò àwọn tà á lórí àìsàn yìí.
3: Báwo láyé ṣe ń lọ òní gbàgbọ́.
0: Síbẹ̀ kàkà kéwé àgbọ̀n dẹ̀ kó kókó ló mà tún le sí.

wọn lórí yìí tún máa ń fi àwọn lọ́kàn balẹ̀. Ó sì máa ń ru ìrètí àwọn sókè wípé kò sí tí Ọlọ́run ò lè ṣe pé bóyá àánú máa fọhùn lórí ayé àwọn.

0: Wọ́n wá ní ṣọ́ọ̀ṣì táwọn ń lọ.
1: Síbi òrìṣà lé.
0: Wọ́n ní wọ́n fẹ́ ṣe àjọ̀dún ìwé children anniversary lóògbé àjọjọ́ kan. Wọ́n náà fọ́mọ àwọn ní àwọn ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run kan pé kó kà ní anniversary yìí.
2: Nígbà wá rí wọn, wọ́n ti ṣaládùúrà rí.
0: Wọ́n wá ní lọ́jọ́ àjọ̀dún pé ọmọ àwọn ò fẹ́ lọ. Torí pé mọ̀ láyé àsìkò àjọ̀dún ìwé oríṣiríṣi àwọn ọmọ tán fẹ́ ṣe nǹkan yẹn àwọn òbí wọn á raṣọ fún wọn wọn á ra bàtà tuntun fún wọn. Wọ́n ní kò sí aṣọ tọ́mọ àwọn fẹ́ wọ̀ kò sí bàtà tó fẹ́ wọ̀.
2: Kátólíìkì làwọn òbí wọn.
0: Wọ́n náà mọ̀ iná ló tún wá padà sọ fáwọn pé kí wọ́n jẹ́ kó ń lọ ka kinní yìí.
2: Lọ́jọ́ ọdún wọn gbọ́dọ̀ bá wọn pé.
0: Ká má fọ̀rọ̀ gùn wọ́n ní lẹ́yìn àjọ̀dún tọ́mọ yìí ka kí tán ní kó ka ìtàn.
2: Ìbá láìpù ṣe ìyanu.
0: Wọ́n ní lára àwọn alága tán wá fi ìwé pè nínú àjọ̀dún yìí. Wọ́n lálága ìlú wa lọ bá pásọ̀ pé àwọn dẹ̀ ní stress inú ọmọ tó ka kinní yìí.
2: Ìmọ̀ gbẹ̀yìn rárá. Sínágọ́gù lọ́lọ́run súnmọ́.
0: Wọ́n lálága ìwà sọ pé ṣé ó sọ fún pásọ̀ pé ṣé òun lè rí àwọn òbí ọmọ yìí. Wọ́n níbi tán ti pe àwọn nìyẹn. Ní arábìnrin tó jẹ́ alága ìwá fáwọn ní business card pé káwọn wá báwọn ní ọjọ́ kejì ọjọ́ Monday ọjọ́ kejì gangan. Wọ́n nígbà táwọn débi ti ilé arábìnrin yìí. Wọ́n náwọn kí ajékú ìkàlẹ̀. Wọ́n ní tán bá sọ pé Ọlọ́run ran àwọn èèyàn lọ́pẹ́ Ọlọ́run dá àwọn ènìyàn lọ́la pé Ọlọ́run dá obìnrin lọ́la púpọ̀ púpọ̀. Wọ́n lárábìnrin ló wá sọ pé òun fẹ́ ran ọmọ àwọn òun fẹ́ ràn lọ́wọ́. Lórí kíni Ọlọ́run tó ní ẹgbẹgbẹ̀rún ọ̀nà lọ́dọ̀ láti fi ran ẹ̀dá lọ́wọ́ táwa ò ní ọ̀kan ṣoṣo. Wọ́n náà bí ní òun láìkì bọ́mọ yẹn ṣe ka memory verse wọn fún pé òun láìkì bó ṣe ka. Ipò òun á ran ọmọ ìlọ́wọ́ pọ̀ òun á ràn lọ́wọ́ tá a fi ka ẹ̀kọ́ dé yunifásitì. Wọ́n lárábìnrin ò máa ran ọmọ nìkan lọ́wọ́. Wọ́n ló tún wá béèrè lọ́wọ́ àwọn pé kí làwọn ń ṣe ọkọ àwọn ń kọ́. Wọ́n ní arábìnrin lọ́lọ́run wá lò láti fún ọkọ àwọn níṣẹ́ lára àwọn iléeṣẹ́ rẹ̀ kan. Tí arábìnrin náà dẹ̀ fún àwọn ní owó ńlá táwọn fi lọ bẹ̀rẹ̀ iṣẹ́ building materials táwọn fi lọ bẹ̀rẹ̀ padà. Wọ́n níbi tọ́lọ́run máa ti ṣàánú àwọn padà rere. Wọ́n ní láàárín ọdún kan àbọ̀ gbogbo táwọn ti pàdánù tẹ́lẹ̀ àwọn tún wá ní ìlọ́.

nka wo ni gbogbo ayé ń dàgìrìgìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́magbẹ́.

Eka asan, adekwe isimi oni, ironi agbaye, ila mwa funyi, lati ikani West Radio, 89.3 FM. Ikani kanga agomagbe, tokun fun omi ogban, ima, ati oye. Ti akale ti okupuna lavi avenue, oluyole estate, Ibadan. Temi tokwe, o lawole ni oniro nyinyi, shayu egbo awon koko, to wat no ironi no. Le si olopa ipinle o ti se kilo tako awon iroyin ofege awon mo ile ise ologun ise akanse ni agbegbe le ti iwa odaran ti nwaye won se kupa iko lakura wa meji awon are to ba ofin mu lo ti wa ninu iberu bojo gege bi South Africa ti se nsumo ilẹ̀ US àti ilẹ̀ Iran ṣe ìkọlù sí ara wọn wọ́n fẹ̀sùn àìládéhùn kan ara wọn. Nínú ìròyìn eré ìdárayá Messi tún gba bọ́ọ̀lù sínú àwọn gẹ́gẹ́ bí ikọ̀ Argentina ṣe wà lókè téńté ìdíje ìpele knockout ife ẹ̀yẹ àgbáyé ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Le si olopa ipinle Oyo ti se kilo tako itankale iroyin ofege le to le se akoba fun awon akitiyan to nlo lowo lati ri pe won gba awon akeko ati awon oluko to fi ti pamunugbekun ni ijoba abile ori le sile won tako iroyin wi pe won fi kele ofin mu pastor kan fun esun kiko nkan ija fun awon ajinigbe gege bi o ti wa nu atejade to jade ni ana lati owo eni ti se alu korofin ile ise olopa ipinle Oyo eyin o ayanlade Olayinka nibe ni won ti so wipe iro nla to jina so to ni iroyin na wa paro wa si awon araalu lati jina si awon iroyin eleje pelu ikilo pataki sise ayewo iroyin daada fun awon ile ise iroyin. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lè tí a mọ̀ sí NLC ti ṣàlàyé wípé ìdúnàdúrà owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ pẹ̀lú ìjọba àpapọ̀ kò ní pẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìrètí ìsọ̀rọ̀pọ̀ látàrí gbọmọgbọmọ ipa èlé owó àwọn nǹkan lórí owó oṣù àwọn òṣìṣẹ́. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní àná ẹni tí í ṣe agbẹnusọ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC lórílẹ̀-èdè yìí ìyún Benson Upa ló ṣàlàyé eléyìí ọ̀rọ̀ Upa òun ló jẹyọ lẹ́yìn ọjọ́ díẹ̀ tí olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ ìyún Fẹ́mi Gbajàbíàmílà tó sọ̀rọ̀ nípa wípé èlé owó orí àwọn ọjà ti ṣe àkóbá fún owó tó ń wọlé fún àwọn òṣìṣẹ́ pẹ̀lú ipa pàtàkì ìtọ́jú àwọn òṣìṣẹ́ náà. Àgbéyẹ̀wò tó kẹ́yìn lórí owó oṣù ọ̀hún ló wáyé lọ́dún 2024 lẹ́yìn onírúurú ìdúnàádúrà láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti 2UC pẹ̀lú ìjọba àpapọ̀. Àwọn ọmọ iléeṣẹ́ ológun igun kejì pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò alájùmọ̀ṣe ìwọ̀ oòrùn àríwá ìyẹn Fashanyama ti gba agbára lọ́wọ́ àwọn agbésùnmí Lakurawa léètọ́ sí lórí ọ̀fẹ́ láti gba àwọn nǹkan ìjà padà nínú iṣẹ́ tán ṣe ní Saborumawa ní ìpínlẹ̀ Kebbi. Iṣẹ́ àkànṣe ọ̀hún ló wáyé ní àná lára akitiyan iléeṣẹ́ ológun láti fòpin sí ìgbésùnmọ̀mí ní ẹkùn náà. Gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ alámójútó ètò ìròyìn fún iléeṣẹ́ náà ìyẹn Lieutenant Colonel Aliyu Danja níbẹ̀ ló ti ṣàlàyé ìlànà létí iṣẹ́ àkànṣe ọ̀hún fi wáyé. Iléeṣẹ́ ológun tún ṣe ìfìdímúlẹ̀ ìfarajì wọn láti dẹ́kun ìwà ọ̀daràn ní agbègbè náà. Ìbẹ̀rùbojo ń pọ̀ sí nílẹ̀ South Africa ṣáájú gbèdéke ọgbọ̀njọ́ oṣù kẹfà tí àwọn ẹgbẹ́ tí àwọn aráàlú léwájú pè fún wípé kí àwọn àrè tí kò ní àkọọ́lẹ̀ kan kúrò ní orílẹ̀-èdè náà. Ní Durban, ọgọ́rọ̀ ènìyàn ló kópa nínú ìwọ́de dátakò àwọn àrè tó wáyé ní àná. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún àwọn ojúlówó àrè àti àwọn ogúnléndé
ilo ti n sun ni ti ita ofiisi ile ise to ri si oro abele ati asoju orile ede na ni Durban ati Cape Town. Gerard Etablo le to je agbenuso awon to wa nita ohun salaye wipe okan won o bale le to si n pe fun abo lati odo awon alase. Ilẹ̀ Amẹ́ríkà ti mójútó ìkọlù tuntun sí Iran lẹ́yìn tí àdó ikú òfurufú ṣe ìkọlù sí ọkọ̀ akẹ́rù kan tó jẹ́ ti Panama ní agbègbè Strait of Hormuz. Àpàṣẹ àpapọ̀ ilẹ̀ US ìyìn CENTCOM ṣe àfilédè àwọn ibi tí ìkọlù náà ń gbájúmọ́ nílẹ̀ Iran fún ìdáhùn sí ìbínú wọn tako fífi ọkọ̀ omi ṣe okòwò. Ní ìgbẹ̀san padà, àjọ ẹ̀ṣọ́ aláàbò Ìsìláàmù tilẹ̀ Iran tí a mọ̀ sí IRGC ṣàlàyé wípé òun ti fi àdó ikú àti àfògbínà ṣọwọ́ sí ibùdó ilẹ̀ US tó wà ní Kuwait àti Bahrain. Gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára, àwọn méjèèjì fẹ̀sùn àìládéhùn kan ara wọn lẹ́yìn àdéhùn ìpẹ̀tùsáwọ̀ tán láǹfààní àti ṣe. Nínú ìròyìn eré ìdárayá, Lionel Messi ló gbá bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀ sínú àwọn. Gẹ́gẹ́ bí ilẹ̀ Argentina ti ṣe ń gbáradì fún ìdíje kò mẹ́sẹ̀ yọ pẹ̀lú Cape Verde lẹ́yìn tán fi ìyàjẹ Jordan pẹ̀lú ọ̀mì ayò mẹ́ta sí ẹyọkan ní àná. Messi ló wà lókè téńté àwọn tó ti gbá bọ́ọ̀lù sáwọn ní àríwá Amẹ́ríkà. Argentina náà ló wà lókè téńté igunjé lẹ́yìn tán fi ìyàjẹ Algeria pẹ̀lú ọ̀mì ayò mẹ́ta sódò àti Austria pẹ̀lú ọ̀mì ayò méjì sódò. Eléyìí tí gbogbo ẹ̀ tọwọ́ Messi wá. Èyí lópin ìròyìn àgbáléyé wa fún ti ọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àwọn wá fún ìpele iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìkìlọ̀ tako ìtànkálẹ̀ ìròyìn òfegè tó lè ṣe àkóbá fún àwọn akitiyan tó ń lọ lọ́wọ́ láti rí pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipá mú nígbèkùn ní ìjọba ìbílẹ̀ Oríire sílẹ̀. Wọ́n tún tako ìròyìn wípé wọ́n fi kélé òfin mú pásítọ̀ kan fún ẹ̀sùn kíkó nǹkan ìjà fún àwọn ajínigbé. Àtúnmọ̀ wá fún yín pé àwọn ọmọ iléeṣẹ́ ológun Egun kejì pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò alájùmọ̀ṣe ìwọ̀ oòrùn àríwá ìyẹn Fashion Yamma ti gba agbára lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí Lakurawa tán sì gba àwọn nǹkan ìjà padà nínú iṣẹ́ àkànṣe tọ́lórí ọ̀fẹ́ láti ṣe ní Saborumawa ní ìpínlẹ̀ Kebbi. À ń wá fún yín pé ìbẹ̀rùbojo ń pọ̀ sí nílẹ̀ South Africa ṣáájú gbèdéke ọgbọ̀njọ́ oṣù kẹfà tí àwọn ẹgbẹ́ tó jẹ́ ti àwọn aráàlú tó ń pè fún wípé kí àwọn ààrẹ tí ò ní àkọọ́lẹ̀ kan kò ní orílẹ̀-èdè náà. Àtúnmọ̀ wá fún yín pé ilẹ̀ Amẹ́ríkà ti mójútó ìkọlù tuntun sí Iran lẹ́yìn tí àdó ikú ojú òfurufú ṣe ìkọlù sí ọkọ̀ akẹ́rù kan tó jẹ́ ti Panama ní agbègbè Strait of Hormuz. Nínú ìròyìn eré ìdárayá láti mú wá fún yín pé Lionel Messi ló ti láǹfààní àti gbá bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀ sínú àwọn. Gẹ́gẹ́ bí ilẹ̀ Argentina ti ṣe ń gbáradì fún ìdíje kò mẹ́sẹ̀ yọ pẹ̀lú Cape Verde lẹ́yìn tán fi ìyàjẹ Jordan pẹ̀lú ọ̀mì ayò mẹ́ta sí ẹyọkan ní àná. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ láǹfààní àti gbọ́. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rọ̀ àgbègbò at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wa láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: mo fi ope fun eni ti ope ye a sheda meda
1: baba mi mo se o
0: arugbo ojo arugbo lai lai eni ti gbogbo aye njuba
1: dada mi ka kobo dada mi ka si
0: ewe ko yin o
1: toro oparu gbogbo le laye mi
0: eranko igbongbe oga iwo na lo so yi pe o ba so pe ka won wa yo panu mo emi yo gboku ta ile dide lati yin mi mo dupe nitori pe o foku ta ile o fi ropo mi
1: yesu mi sanse
0: era ile won yoba oke awon kokoro won yoba oke iwo wa se mi iwo wa so pe mi o ni yoba oke mi o ni yarugbo ojo eni to fi igba gbogbo nsogo ati ola ninu aye mi iwo na nko hey bere bi awada akaso ikini akaso ikeji akaso iketa akaso ikerin ikarun ikefa latun fe se ni ninu odun 2026 e wa so pe ko tope e se ka tun wo da bi ana e ta da se wo osu ikefa emi ma tun ni ojo keje opolopo ojo lo je poro ti ile ti fi mo da ba ni ka tun ka ẹwọ ìgbà tá a ti jí sórí òkè pẹ lẹni tí ń ṣe ìsinmi àkọkọ nínú oṣù kẹfà bèrè bí àwàdà àtúntiwọ agogo mẹrin lélẹyìí tí ń ṣe ti ìrọlẹ èmi àti ìwọ arí ìmọlẹ náà bẹẹ sì ni ìmọlẹ náà sì ń wọ lọ lójú wa aláyọ àti àlàáfíà àwa sọ pé àní dúpẹ àní èmi lọlọpẹ ẹkú ilé ẹ mọ wípé tí ń bá ti wà lórí ètò ó ti dàbí àfiṣe nítorí pé gbogbo ìgbà ni mo sọ pé wọn máa yan ọba òkè ètò èmi lọlọpẹ náà lélẹyìí ní ìkànnì west radio 893 fm vanpage ìkànnì ìdílé àkọkọ ìkànnì agbọ́mágbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye sí ètò tó ń jáde ní ìkànnì yìí tí kìí ṣe pé ó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye ìkànnì tó jẹ́ pé lè fi àwọn ọmọ sílẹ̀ wípé ó yẹ ẹ̀yìn náà máa gbọ́ títí tẹ́ fi padà wá ẹ̀rín mọ̀ wípé àgbọ̀ fi kọ́gbọ́n òun náà ni ó jẹ́ fún àwọn ọmọ yín ẹ bẹ mọ bẹ lórúkọ ọlọ́run ọba ìforíjì mi gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè wípé kò wá sí nǹkan bí tẹ́ fi gbóhùn olólùfẹ́ yín ọ̀rẹ́ yín lórí ìkànnì ní ìjẹ́jọ́ tẹ́ ráyè àti gbọ́ ètò èmi lọ́lọ́pẹ́ ẹ má bínú mo kì í ẹ má bínú gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo èyí tó jẹ́ pé ẹ̀yin náà ẹ ṣọdún ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ ó ṣe lórí òkè ìpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí náà tó yẹ pé jẹ́ múmìnì àti múmìnì òdodo tẹ́ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ mo tún ti dé o mo tún ti yá ká tún gbégbé ọpẹ́ wa sí gbangba abala méjì ló kalẹ̀ lórí ètò yìí abala àkọ́kọ́ ó náà ni abala tani ọlọ́pẹ́ ṣe ọlọ́pẹ́ ni ìwọ náà abala yìí láti ń gba àlejò àwọn tó yẹ pé ìwọ mara wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ àwọn tí ìrìn àjò wọn tó jẹ́ pé ó yọrí sí ọpẹ́ ṣé ìrìn àjò ìwọ náà láti ọjọ́ kìíní oṣù kẹfà láti ọjọ́ kìíní ọdún 2026 ṣó náà ṣó yọrí sí ọpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹ̀yin náà ẹ jẹ́ ọmọ oṣù yìí tó jẹ́ pé oṣù yìí náà ni bẹ́ẹ̀dẹ̀ yín gbogbo yín náà mo kí o bó jẹ́ pé èmi náà mo jẹ́ ọ̀kan nínú rẹ̀ ẹ ti mọ̀ wípé mẹ́ta lọ̀kan ọ̀nà ni ọlọ́run ṣe fún mi nínú oṣù yìí àwọn tó yẹ pé wọ́n ń bá mi bọ̀ ó dá ẹ jẹ́ kí n ṣe kíni bóyá wọ́n ó tún ṣe kíni wọ́n ó tún fi ṣe ẹ̀bùn ní ọdún yìí gẹ́gẹ́ bó ṣe máa ń fẹ́ bùn léde àwọn tó bá ti gba mẹ́tẹ̀ẹ̀ta báwo ni ká ṣe ṣe ẹ jẹ́ kí n kọ́kọ́ ẹ jẹ́ kí n fún wa ní ọyọ kan ńbẹ̀ òrìjọ ọyọ kan ó náà ni wípé èmi náà ọmọ oṣù yìí ni mí june 12 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ òun náà ni ọjọ́ ìbí mi tó jẹ́ pé ọlọ́run ni kì í wá sí orí òkè ìpẹ̀ yìí méjì tó wá kù a ṣe kínni a mú ẹ̀bùn jáde lórí rẹ̀ ẹ jẹ́ báwo ni ká ṣe gbà náà abala ta ni ọlọ́pẹ́ náà láwa yìí abala yìí náà ló jẹ́ pé ẹ̀yin náà tó jẹ́ pé ọ̀rọ̀ yín já sí ọpẹ́ tẹ́ ẹ wà ńlé ẹ̀yin náà láǹfààní láti ṣe kínni láti dúpẹ́ láti fi ọpẹ́ ẹ̀yin wọ̀n láti pè wọlé tá a bá ti wọ abala yìí ní sánsan abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ èyí tó jẹ́ pé ó wà fún àwọn ikọ̀ àti ìrújú ọlọ́run láti rán ọ̀rọ̀ àṣẹ sínú ayé onípòjípò kọ́rọ̀ wa kó dẹ̀ já sí ọpẹ́ àǹfààní àtòrí ọ̀fẹ́ wà náà bóyá ní abala ta ni ọlọ́pẹ́ ni ẹ̀yin náà lè gbóhun tẹ̀ ń tà wá láti ṣe kínni láti wípé kí ohun tẹ̀ ń tà iṣẹ́ yín òwò yín kó já sí ọpẹ́ ẹ̀yin náà lè jó nígbọ̀wọ́ àbí kẹ́polówó ọjà ní abala yìí abala ọ̀rọ̀ àṣẹ náà bákan náà gbogbo ẹ̀yin kọ àti ìrújú ọlọ́run gẹ́gẹ́ bó ṣe máa ń sọ wípé ẹ̀yin ọmọ bàbá nínú olúwa ẹ̀yin ọmọ màmá nínú olúwa ẹ̀yin náà lè ṣonígbọ̀wọ́ abala yìí fún wọn láti wípé orí ọ̀fẹ́ tí ọba òkè fi fún wọn kó jẹ́ ti káàkiri àgbáyé nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ló ní ká lọ sí gbogbo ayé láti lọ máa wàásùn ẹ̀yìn rere ọlọ́run fi fún wọn kì í ṣe nínú ìjọ nìkan bẹ́ẹ̀ kan náà gbogbo ẹ̀yin kọ àti ìrójú ọlọ́run ẹ ṣe kínni ẹ̀yin náà abala yìí wà fún yín ẹ̀yin náà lè ṣonígbọ̀wọ́ abala yìí bóyá ìṣẹ́jú márùndógún ni àbí ọgbọ̀n ìṣẹ́jú ẹ lè fi sọ̀rọ̀ ọlọ́run ṣẹ́mọ̀ yìí pé àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ló sọ tó jẹ́ pé ó fi dá ayé àti ọ̀run ẹ ṣe kínni ẹ lo abala yìí náà ẹ fi pòkìkì iṣẹ́ tí ọba mi ò kì í gbélé yín lọ́wọ́ gbogbo ẹ̀yin náà tó jẹ́ pé àtijọ́jọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí kọ́rọ̀ wa kó tètè ṣe kínni kó tètè mú yẹ́ẹ̀sì kó tètè ṣe pẹ̀kí ara wọn ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀yin náà nàgà ẹ̀yin náà àǹfààní ẹ̀ náà lè wà fún yín bóyá ìṣẹ́jú mẹ́wàá lẹ́tẹ̀ lágbára àbí ìṣẹ́jú márùndógún ẹ̀yin náà ẹ lè lo orí ọ̀fẹ́ tí ọba òkè fi fún ran yín sí gbogbo àgbáyé ni kì í ṣe fún inú ìjọ nìkan bóyá ẹ̀yin náà dẹ̀ fẹ́ ṣe kínni ẹ fẹ́ ṣe ìsọjí yálà inú ilé ni tàbí ìsọjí ìta gbangba bóyá ìṣẹ́jú márùn ni ẹ̀yin náà lè wá fún life and appearance kẹ wá fún ara yín àbí kẹ yan ìgbìmọ̀ láti sọ yí pé ẹ̀yin náà lọ sọ̀rọ̀ nípa ìsọjí yìí bí ìṣẹ́jú kó lè jẹ́ ìṣẹ́jú márùn-ún owó belẹ̀ ń já náà ni ẹ wá wò pé báwo lẹ ó ṣe rìn nítorí pé tá a bá débẹ̀ a kì í mọ̀ bó ṣe rí wọ́n ní ìtọ́wò là á mọ adùn ọbẹ̀ ẹ kàn sí ìkànnì wa west radio 893 fm tó kalẹ̀ sí pópónà láàfin olúyọ̀lẹ̀ estate ní ìlú ìbàdàn ẹni ẹ̀ka ìpolówó ọjà òun náà ni ẹ ń lọ tẹ̀rítọ̀ yàyà ni ọ̀gá wa tóbi ọ̀wọ́ ajé tí wọ́n fi pàdé yín nítorí pé àwọn náà ló jẹ́ ọ̀gá àgbà ní agbọ́n nìyẹn bóyá ẹ dẹ̀ fẹ́ pè mí náà pé kí n kàn sí yín kí ni iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tí mo gbà náà lílé yìí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ó dẹ̀ jẹ́ whatsapp náà ni lẹ fẹ́ bá mi sọ̀rọ̀ 08038072357 òun náà ni ẹ lè fi bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò kì í tí ń ṣe lórí ètò abala méjèèjì ló kalẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́ ní dédé agogo mẹ́rin sí agogo márùn-ún lájọ máa ń gbádùn ara wa láti mọ́jọ́ máa ń fi ọpẹ́ wa hàn fún ọba òkè ní ọjọ́ ìsinmi àkọ́kọ́ first sunday of month of june jẹ́mọ̀ wípé ó tọ́pẹ́ ó dẹ̀ ṣe dédé ọpẹ́ ẹ ti mọ̀ nǹkan tó yẹ pé a fi ń wọlé sí abala tani ọlọ́pẹ́ ó lò nǹkan kan tó yẹ pé a máa fi ń ṣílẹ̀kùn wa abala yìí gẹ́gẹ́ bí ìkànnì yìí tẹ́ ẹ mọ̀ ìkànnì agbọ́n má gbẹ kíkan tẹ́ ẹ ń ṣe wàsá lásán kì í ṣe àròyé lásán ọgbọ́n ìmọ̀ àti òye náà lẹ́tùn-ún mú nínú rẹ̀ báwo ni ká ṣe gbà óyá ẹja gbà bí eléyìí

0: láti january títí di àkókò yìí kò wá tó kashikini karu àròjinlẹ̀.
1: lórí ayé mi o.
0: ẹ lè kọjá lọ sójú òpó kọjú sí mi kí n bọ dọ́rẹ̀ èyí tẹ mọ̀ sí facebook.
1: ibi àánú bá.
0: ti ìkànnì yìí at west radio 893 FM vampage.
1: èmi dé o.
0: ẹ má fi àlàfo sí. ẹ kàn kọ west.
1: àròjì.
0: ẹ wá kọ rédíò ẹkọ papọ̀.
1: lẹni mọ.
0: ẹ má fi àlàfo sí. ẹ fi 893. ẹ má fi dọ́ọ̀tì sí 893 FM farm page. ẹ fi sáàṣì fún.
1: mọ̀rọ̀ mọ̀rọ̀ àròtúrọ̀.
0: tẹ́ bá ti ń tẹ̀ gan náà lẹ́ẹ̀tì rí. ni ó ti gbé wa fún yín.
1: láti ìgbà tí ò sí nǹkan kan tó fi gbé mi débi
0: mo. tó bá dẹ̀ jẹ́rẹ́ bí ó ga dì náà ni ẹ lọ bẹ̀ wò www.westradio893.com.
1: ìgbà táyé sọ pé ó ti tọ́ tí wọ́n lọ́rùn sọ nígbà.
0: ìbá àtún jẹ́.
1: pé ó kú. àwọn ilẹ̀kùn.
0: whatsapp náà ni tẹ bá fẹ́ fi ohun yín náà ránṣẹ́ sí orí whatsapp.
1: táyé sọ pé àwọn.
0: 0915-3999-893. ètò èmi lọ́lọ́pẹ́.
1: èmi ro àròtúnrò mo ro àròjinlẹ̀.
0: àròtúnrò lágbúdọ̀rò àròjinlẹ̀ lágbúdọ̀rò.
1: ibi àánú bá.
0: àánú ni láti january.
1: èmi dé o.
0: títí de oṣù june.
1: àròjinlẹ̀.
0: tí ò jù wánu.
1: ìmọ̀ràn.
0: máṣe ò máṣe wá sọnù. ẹ wò ó tí ń ṣe bẹ̀yẹn ni mò ń lọ.
1: gbogbo ògbà tí mo ń wọ.
0: kí ló ń tá fi wọlé sí abala tani ọlọ́pẹ́.
1: mo ń bọ́ lẹ́la.
0: abala tani ọlọ́pẹ́ ti mọ̀ wípé. láti fi ọpẹ́ wa hàn.
1: kì í.
0: ṣùgbọ́n ó máa ń láwọn kankan tó jẹ́ pé a máa fi ń wọlé sí abala yìí tó jẹ́ pé ó gbúdọ̀ jẹ́ ọgbọ́n fún wa. kí ni ohun ọ̀hún náà tá fi wọlé ní títí ọ̀sán yìí. òun náà ni ìṣẹ́gun nípasẹ̀ ọpẹ́. ẹ ìṣẹ́gun nípasẹ̀ ọpẹ́. ǹjẹ́ a lè ṣẹ́gun nípasẹ̀ ìyìn àti ọpẹ́.
1: ṣé gbogbo.

0: Ǹjẹ́ ìṣẹ́gun? Ǹjẹ́ ìtúsílẹ̀? Ǹjẹ́ ó ń bẹ nínú ọpẹ́ ṣá? Ǹjẹ́ a lè fi ìyìn ṣẹ́gun ṣá? Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé
1: láà
0: ń dojúkọ lórílẹ̀-èdè wa, nítorí pé tabaníka sọ ọ̀pọ̀lọpọ̀ a ní kí ló ń dùn wá nú, kí ló ń dùn wá nú tà ń dúpẹ́ pẹ̀lú ohun gbogbo tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ lọ́tún àti lósìí.
1: Lórí ayé mi o.
0: Ẹ̀yin náà kọjá lọ.
1: Ibi àánú.
0: Sójò òpó yẹn.
1: Báyé mi.
0: Àwọn èèyàn ti kọjá lọ bẹ̀.
1: Àròjìn.
0: Mo ti rí bàbá Adéwòmí Adéká.
1: Ẹni mo rò.
0: Wọ́n ní ẹkú ìrọ̀lẹ́ Happy Sunday from New Garage.
1: Ìgbà kan rí mo pẹ̀lú àwọn tó ń tọrọ aṣọ wọ. Ìgbà kan rí a pẹ̀lú àwọn tí ò lè dájọ́ fúnra wa.
0: Màmá ọmọlára àwọn náà ti wà lójú òpó yẹn.
1: Ìgbà kan rí a pẹ̀lú àwọn tó ń bẹ̀.
0: At West Radio 893 FM Van PH.
1: Bẹ̀ kó tó di pé a dáhùn rere.
0: Wọ́n ní ẹkú ìrọ̀lẹ́ sà, ẹ káàbọ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́.
1: Ṣé o?
0: Wọ́n ní kò ní bàjẹ́ o, kò ní bàjẹ́ lágbára Ọlọ́run.
1: Ẹ wo bí
0: láti ayégun lómi.
1: Àánú rọ̀ wá lọ́wọ́ dé o. Ẹ wo bí àánú mú wa lọ́wọ́ dánídé mú wa.
0: Àmì èmi lọ́lọ́pẹ́ lètò.
1: Ní àjò.
0: Abala ta ni ọlọ́pẹ́ náà láwa yìí?
1: Ó tó ga.
0: Ohun tá a fi wo tá a fẹ́ fi wọlé sí abala ta ni ọlọ́pẹ́? Tẹ́yìn náà nílò láti gbé yẹ̀ wò.
1: Ẹ̀jẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba.
0: Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé.
1: Òkè ta lágbára gùn.
0: Ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa nírú àkókò tá a gbé wà yìí.
1: Tó mi
0: ẹ. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ yí pé.
1: Òkè ta lágbára gùn.
0: Kí la fẹ́ máa dúpẹ́ fún?
1: Tó mi ẹ lẹ.
0: Àti wípé gan ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé. Ohun tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ yìí lábẹ́ aṣọ ohun tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ó ju èyí tó jẹ́ pé à ń rè lọ.
1: Òun lé mi ọmọ rẹ gùn tí mo fayọ̀ wá.
0: Ẹni kí ni mo wí àbí?
1: Àdúpẹ́ òkè tí alágbára.
0: Bẹ́ẹ̀ ni.
1: Lára gùn tó mi ẹlẹ́.
0: Ohun tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ lábẹ́ aṣọ.
1: Ọdún tó kọ.
0: Ó ju eléyìí tó jẹ́ pé à ń rí.
1: Bàtà lágbára.
0: Mọ̀kàn wò
1: ó.
0: Bóyá ìjẹta àbí ìjẹrin. Mo wá wò wípé.
1: Bọ̀bọ̀pá.
0: Kò máa sún méjì tó jẹ́ pé à ń kọrin rẹ̀ mọ́.
1: Ọwọ́ ọmọ.
0: Àti ẹ̀ wá sọ̀rọ̀ pé nǹkan wọ́n mọ́.
1: Ẹ ọ̀rọ̀ ta.
0: Ṣùgbọ́n.
1: Lágbára sọ tí wọn ò fi lajú.
0: À ń sọ̀rọ̀ wípé kí Ọlọ́run kó jà nínú ìgbèkùn.
1: Sáyé mọ́ o.
0: À ń sọ̀rọ̀ wípé kí Ọlọ́run jà fún ìtúsílẹ̀.
1: Aṣọ ta lágbára kọ́ wọ̀ tí wọ́n ju ẹni tó wá láti pa. Ohun ta lágbára ṣe tó di pé wọ́n bẹ̀ wọ́n. Wọ́n bẹ̀.
0: Ṣùgbọ́n ohun kan tí èmi mọ̀.
1: Wọ́n wò lọ sí.
0: Ohun kan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún mi.
1: Dèní eléni ó jẹ́ dúpẹ́.
0: Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀yin náà?
1: Ìwọ tó
0: lá. Yálà ohun tẹ̀ ń là kọjá ní kọ̀kọ́ ni.
1: Wà ní láti máa ṣe bó ṣe wọ̀ nínú.
0: Tó jẹ́ wípé kò sẹ́ni tó mọ̀.
1: Lálá Ọlọ́run ó jẹ́ dúpẹ́.
0: Ẹ̀yin àtẹ̀bí àti ilé yín lẹ mọ̀.
1: Ìwọ tó ń jẹun lásìkò tó.
0: Àti ilé náà tó jẹ́ wípé.
1: Mo mú lásìkò ó jẹ́ dúpẹ́.
0: Ó wọ̀n sí gbogbo wa lórílẹ̀-èdè tí a wà yìí.

0: ọ̀pọ̀lọpọ̀ wa la ti gba àdúrà.
1: Sọ pé kọ́ lọ sùn.
0: Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé a ti gbàwẹ̀.
1: Sọ pé kọ́ lọ jí. Òkè tí alágbára kù.
0: Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé a ti gòkè bẹ́ẹ̀ sì ni a ti gun pẹ̀tẹ́lẹ̀.
1: Tomi ẹlẹ́.
0: Ṣùgbọ́n ṣó wa yẹ ká gbàgbé nǹkan kan?
1: Èmi wo mọ́ wo.
0: Ṣó wa yẹ ká gbàgbé nǹkan kan?
1: Èmi wo mọ́ wo.
0: Wí pé ó kò nǹkan kan tó yẹ ká lò.
1: Èmi
0: kí a sì lè lò.
1: Ọmọ wo yíká.
0: Tí a bá ń sọ̀rọ̀ ní weapon.
1: Mo rí pọ́.
0: Tí a bá ń sọ̀rọ̀ wípé ohun ìjà.
1: Ẹyẹ.
0: Tá a lè fi jà. Níwọ̀n ìgbà tá a ti fi àwẹ̀ jà. Níwọ̀n ìgbà tá a ti fi àdúrà jà. Níwọ̀n ìgbà tá a ti gòkè bẹ́ẹ̀ sí ni tá a ti gun pẹ̀tẹ́lẹ̀. Lórí ohun tó jẹ́ pé òun là kọjá ni. Tó jẹ́ pé ó fẹ́ ju tilé tá ń bojú wò lórílẹ̀-èdè wa lọ. Àbí eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa.
1: Ó ṣe
0: é mú. Ǹjẹ́ ohun ìjà kan leléyìí bí?
1: Láti mo rí.
0: Mo ní ṣe ohun ìjà kan leléyìí bí? Ìyìn ọpẹ́ láti fi ṣèkìnà.
1: Ṣé
0: láti fi ṣẹ́gun.
1: Fún ìrànlọ́wọ́ tí ò lẹ́gbẹ́ tó.
0: Ǹjẹ́ a mọ̀ wípé? Ǹjẹ́ a gbà wípé?

0: Ǹjẹ́ a lè ṣẹ́gun nípasẹ̀ ìyìn ṣáá? Ǹjẹ́ ìtúsílẹ̀ lè wá nípa ìyìn àti ọpẹ́?
1: Ohun tí ò gbà káyé tún aṣọ lára wa lójijì, ẹja àjọ kí o. Ọlọ́run tí ò gbà káyé gbọmọ pa lọ́wọ́ wa, ẹja sọ wípé ó ṣe o.
0: Olúwa àní ó ṣe.
1: Ọlọ́run tó mú wa dùbúlẹ̀ lálàáfíà, tó mú wa sọjí lálàáfíà.
0: Ǹjẹ́ tá a bá ru bàbá yìí sókè?
1: Ipa wa
0: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀.
1: Agbára wa kọ́
0: nínú.
1: Ọlọ́run ló ń gbé ayé wa dúró. Bá a ṣe ń lọ, bá a ṣe ń bọ̀, ìrọ̀rùn ló bá dé.
0: Ìwé onísàmù

0: ẹsẹ̀ kẹrin.
1: Ó ní ẹ wá sí àgbẹ̀, ó ní ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yìn ti ọpẹ́.
2: Àti ọmọ, àti ọkọ, àti aya, àti ohun ìní wọn
1: gbogbo. Àti sí àgbàlá rẹ̀, àti ẹ̀yìn, àti ìyìn.
2: Rẹ̀ ló jó mọ́lé. Ìwọ tọ́lọ́run dá sí ní lẹ́bù
1: bẹ́ẹ̀. Ẹ má gbàgbé o, mo ní nínú tó yẹ pé ńlá kọjá. Tó jẹ́ yí pé ẹnìkan ò rí yín. Ṣùgbọ́n tó jẹ́ pé ó tún lágbára ju eléyìí tó jẹ́ pé à ń dojúkọ lórílẹ̀-èdè yìí.
2: Láàbò níbi tí kò sí ààbò.
1: Yálà nínú ìgbéyàwó yín ni. Yálà nínú iṣẹ́ yín ni. Yálà nínú ayé yín gangan fún ara yín. Tàbí èyí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Ó máa ṣìkò ohun ìjà kan tá a ti lò.
2: Tó tẹ ayé wa síwájú nígbà tó yẹ káyé wa máa lọlẹ̀.
1: Ẹ ti ṣe ìyìn.
2: Ṣírí wa tó ń bo ìwọ ni.
1: Ṣùgbọ́n.
2: Agbára.
1: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe sọ. Ǹjẹ́ àgbàgbọ́? Ǹjẹ́ bẹ́ẹ̀ lórí? Ǹjẹ́ bẹ́ẹ̀ lórí?
2: Tó fún wa ní ìdáhùn ẹ̀bẹ̀ àdúrà wa ní.
1: Ẹ jẹ́ ká kọ́kọ́ wo bí àkọ́kọ́.
2: Ó sọ ọ́ di tẹsítímọ́nì ní gbangba ìwọ lọ́pẹ́.
1: Bóyá ìyẹn lè ṣẹ́gun, àbí ìyìn ò lè ṣiṣẹ́ ìtúsílẹ̀.
2: Ẹ̀mí inú àwọn.
1: Lábàwọ̀ ìwé Kírónìkà.
2: Ó lè ọkàn àwọn ajínrere òun.
1: Orí ogún.
2: Ogo, ogo, ogo, ogo, ogo ni forúkọ rẹ̀.
1: Ta bá wò ó wá láti òkè títí wá sísàlẹ̀.
2: Àìmọye àwọn olójú méjì tó ń sọdá títí.
1: Kí ló ṣẹlẹ̀?
2: Tí mo tó ń pa.
1: Kí ni Jehoshaphat sọ pé kí àwọn ẹmọ èyìn kí wọ́n ṣe?
2: Ìwọ tó lójú méjì tó ń sọdá láì.
1: Ǹjẹ́ kò á ya àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bí?
2: Ọlọ́run ló mú wa lọ́wọ́.
1: Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa wò wípé ǹjẹ́ eléyìí ṣó bá ọgbọ́n mu ṣá?
2: Dání sọdá.
1: Ǹjẹ́ ó tiẹ̀ ní ìtumọ̀ ṣá? Tó yẹ ká lọ pọ́n àdá bẹ́ẹ̀ sì ni ká lọ wá ọkọ̀.
2: Ṣé ipá wa?
1: Ṣùgbọ́n.
2: Iṣẹ́ agbára wa.
1: Ohun tó jẹ́ pé ó sọ fún àwọn èèyàn rẹ̀ òun náà ni wípé.
2: Ọlọ́run ló dájú lórí wa.
1: Ẹjẹ́.
2: Ẹjẹ́ àjọ kí.
1: Ká lọ wá dùrò.
2: Ẹjẹ́ àjọ.
1: Ẹjẹ́ ká lọ wá èlò.
2: Ẹjẹ́ àjọ gbéga. Òní
1: ká bẹ́ẹ̀ sí fi gbé olúwa ga.
2: Lómi ẹ ṣeun o.
1: Ẹ gbọ́ ní kété tí wọ́n ṣe. Ṣé ìṣẹ́gun dé? Àbí ìṣẹ́gun òde.
2: Agbẹjọ́rò mi ẹ mà ṣe ń wo.
1: Mo mọ̀ pé wọ́n ti gbàwẹ̀. Mo mọ̀ pé wọ́n ti gba àdúrà.
2: Bó jẹ́ èèyàn ló ń dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀.
1: Bó bá jẹ́ èèyàn ni wọ́n ti máa sọ̀rọ̀.
2: Bó jẹ́ ènìyàn ló ń dúró ni wọ́n á ti sá lọ.
1: Wọ́n ti sọ pé àwọn ò lágbára láti ṣẹ́gun láti bá ọ ṣẹ́gun. Ṣùgbọ́n tó bá jẹ́ ìyìn ni. Ọlọ́run ọba fúnra rẹ̀. Òun náà ló jẹ́ pò ń bá sọ̀rọ̀.
2: Ó ní dúró.
1: Òun náà ni ó sì dìde láti ṣe kíni láti ja ogun náà.
2: Mi ẹ ṣe wo. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe.
1: Ẹ jáwé ní ìkejì. Wọ́n dè tẹ̀ mọ́ wọn.
2: Kì í ṣe agbára mi.
1: Wọ́n pè wọ́n ní Paulu àti Sila.
2: Kì í ṣe ti tóbi.
1: Inú ìgbèkùn ni wọ́n jò wọ́n sí.
2: Yo. Lẹ ṣe dáa.
1: Ìwé má tún jẹ́ kó yé wa wípé ní inú lọ́hùn-ún.
2: Sí o, bàbá.
1: Níbi tó jẹ́ pé ẹnìkan ò lè dé. Ṣùgbọ́n ní kété tí wọ́n ṣe kìíní, tí wọ́n yin Ọlọ́run.
2: Àṣírí tó ń gbá yìí ti.
1: Ilẹ̀kùn lè túbú mi tìtì.
2: Tí nínú oṣù Màrí Agbé Ọ̀gá.
1: Ìdíjá ṣẹkẹṣẹkẹ tú.
2: Ẹnìkẹrin nínú iná ìlérú.
1: Ìyìn ó ṣiṣẹ́ ìtúsílẹ̀.
2: Ogo tó wà nù òfó ènìyàn tó mógo jáde o.
1: Ǹjẹ́ ìyìn.
2: Ogo tó kalẹ̀
1: sí. Ìjọ́ lè ṣiṣẹ́ ìtúsílẹ̀.
2: Inú ẹni tó jẹ́ o.
1: Ìjọ́ lè ṣiṣẹ́ ìṣẹ́gun.
2: Mo tó jẹ́ kòrò fótó.
1: Ogun téèyàn kan ò lè jà.
2: Gbogbo já gbangba.
1: Ogun téèyàn kan ò mọ bí tó ti bẹ̀rẹ̀. Ogun téèyàn mọ ohun téèyàn ó fi kojú rẹ̀.
2: Ọwọ́.
1: Ǹjẹ́ a mọ̀ wípé ìyìn ó lè ṣe kíni ó lè ṣẹ́gun rẹ̀? Orí ètò èmi lọ́lọ́pẹ́ náà la wà yé. Abala tani ọlọpẹ.
2: Ọwọ́ ẹni.
1: ẹwọ ohun tá a mú wá gẹgẹ bí ohun tó jẹ pé òun là kọjá nínú ayé rẹ nínú ìdílé nínú ìgbéyàwó nínú iṣẹ tó jẹ pé ojú ẹ ju eléyìí tó jẹ pé à ń dojúkọ ẹrí mọ yìí pé eléyìí tá à ń dojúkọ lórílẹèdè yìí gbogbo wa là ń gbójú sókè ṣùgbọn ohun tọpọlọpọ ń sọ ọpọlọpọ ló jẹ pé nínú ilé ìjọsìn gẹgẹ bá a ṣe máa ń ṣe é ní ọjọ ìsinmi àkọkọ ọpọlọpọ ni wọn fa ọwọ ìyìn sẹyìn yìí pé nítorí àwọn èèyàn ń wá ṣé wá yẹ ká máa jó ká máa yọ ṣùgbọn ó ní kí n sọ fún ọ ohun tí wọn náà ń là kọjá torí rẹ ó lè lọ ilé ìjọsìn lénìí ó ní ó ti mọ̀ pé four sunday ìyìn ni wọ́n máa fi ń yan ọlọ́run kí ló fẹ́ fi lọ yan ọlọ́run fún ohun tó ti gbàdúrà sí ohun tó ti gbà wẹ̀ ohun tó ti gun pẹ̀tẹ́lẹ̀ ohun tó ti gun òkè wípé kò rí bẹ́ẹ̀ ó ti gbàgbé ohun ìjà tó lágbára èyí tí ń ṣe ìyìn ǹjẹ́ ó tilẹ̀ gbàgbọ́ nínú rẹ̀ ǹjẹ́ ó tilẹ̀ gbàgbọ́ wípé ìṣẹ́gun ń bẹ nínú ìyìn ǹjẹ́ ó tilẹ̀ gbàgbọ́ wípé ìtúsílẹ̀ ń bẹ nínú ìyìn.

0: alagbara ni.
1: Ẹni kẹrin nínú iná.
0: Ọ̀nà tó ń gbà jáde kò yé ẹnìkan.
1: Lẹ́rù o. Ayé ayé.
0: Ẹ wo ohun tó jẹ́ pé Yinka Láṣeyọrí tó ń sọ yìí ní ìpele tó dé yìí.
1: Tí ayé tọrọ.
0: Àwọn mẹ́ta.
1: Ayé láti má.
0: Lajò sínú iná.
1: Jẹ́ ayé.
0: Ẹ mọ̀ yìí pé tí wọ́n bá jó èèyàn sínú iná.
1: Jẹ́ ayé.
0: Àwọn tó jò wọ́n sínú iná. Oru iná lásán ló ṣe kìnnì ló pa àwọn tó gbé wọn lọ sínú iná.
1: Ogógun jẹ́ o.
0: Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ajò sínú iná.
1: Ogun mi orogun.
0: Pẹ̀lú alágbára.
1: Ogun lẹ.
0: Tí ọ̀rọ̀ rẹ̀ agbára rẹ̀ ìṣògo rẹ̀ tí ò yé ẹnìkan.
1: Gbá o.
0: Ó darapọ̀ mọ́ wọn nínú iná.
1: Kini.
0: Bẹ́ẹ̀ sì ni.
1: Kula.
0: Ọba lè jẹ́rì rẹ̀ wípé àwọn mẹ́ta lajò sínú iná.
1: Fakini wa.
0: Ṣùgbọ́n. Ìrísí ẹni ìkẹrin ó dàbí tọmọ Ọlọ́run.
1: Ọba tó.
0: Ẹgbọ́ta ló lè ṣe léyìí.
1: Má ṣe àwẹ̀ fáwọn
0: kìnnì. Bí kò ṣe oníṣẹ́ ara.
1: Òun nínú ìwo kìnnì wò lọ́jọ́ yẹn o.
0: Ọlọ́run ògo ni forúkọ rẹ̀ o.
1: Lẹ́yìn àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tó pàṣẹ fáwọn kìnnì wò. Ó bá wọn pẹ̀lú àwọn tá a dá ní ẹ̀lì tilétilé wọn.

0: mímọ́ fi lè rí oṣù kẹfà láyọ̀ àti àlàáfíà. Èyí tí ń ṣe oṣù mi ọjọ́ ìgbé tèmi náà. Ó mọ̀ ìgbó tó pẹ́.
1: Bàbá tó ní iṣẹ́ wa
0: yìí. Ẹyin ló yẹ ọ́.
1: Àkọlé àjáde ló yẹ ọ́.
0: Àkókò yẹn ti lọ.
2: Gẹ́gẹ́
0: bí ohun tí mo sọ. Ó mẹ́ta pàtàkì ló jẹ́ pé ó fi jẹ́ ọlọ́pẹ́ nínú oṣù kẹfà. Ó mẹ́ta pàtàkì. Ẹ̀yin tá a ti jọjọ́ ń bọ̀ lórí ètò ìmílọ́lọ́pẹ́, mo bá jẹ́ ẹ̀yin náà lẹ́gbàá. Ẹ ti mọ̀ bá ṣe ń ṣe lọ́dọọdún. Ẹ̀bùn máa wà fún yín. Tẹ́ ẹ bá gbà á, nínú mẹ́ta ọ̀hún mo ti sọ̀kan. June 12, ọjọ́ ìbí mi. Kíni méjì tó kù.
1: Ọlọ́run. Mo forí mi pamọ́ sáyà.
0: Ayá rẹ mo forí mi pamọ́ sí. Jésì dọ̀jọ́ ìní.
1: Olùgbàlà mi o.
0: Tó o fi jẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí mi.
1: Ọlọ́run, mo forí mi pamọ́ sáyà.
0: Ó dá ẹja fi pamọ́ sórí àkókò yẹn ti lọ. Ẹ ká ti máa rí kọjá lọ sí abala ọ̀rọ̀ àṣẹ.
1: Ọlọ́run mi o.
0: Ẹ má gbàgbé, ó náà tó jẹ́ pé àmúwá ní abala tàní ọ̀lọ́pẹ́. Èyí gan ti wò tẹ́lẹ̀,
1: wípé
0: kí n jù síta. Ẹ lọ máa mú lò, kò nílò pé à ń gba ìpè gan.
1: Mo forí mi lé ọlọ́wọ́.
0: Ìyìn.
1: Má ṣe jẹ́ kó bàjẹ́.
0: Nípasẹ̀ ìyìn.
1: Ọlọ́run.
0: A lè ṣẹ́gun.
1: Iṣẹ́ mi
0: yẹ. Ìtúsílẹ̀ wà ń bẹ́.
1: Ẹ ọlọ́run.
0: Ẹja yí padà.
1: Jésù má má jẹ.
0: Fún orílẹ̀-èdè wa.
1: Mo díṣẹ́ atọ́bí.
0: Ìjẹ́ kábẹ̀sì ń yan Ọlọ́run. A ti gba àdúrà.
1: Lẹ́nu.
0: A ti gbàwẹ̀ sún orílẹ̀-èdè wa.
1: Ilé ọlọ́run.
0: Tó ń tún ṣẹlẹ̀ lọ́tún àti lọ́sì.
1: Dákun má ṣe jẹ.
0: Ẹja bẹ̀sì ń yan ọba òkè.
1: Ọlọ́run.
0: Gẹ́gẹ́ bó ṣe ṣe. Nínú ayé Paul àti Sáírà.
1: Mo fẹ́ bí mi lé ọlọ́run.
0: Gẹ́gẹ́.
1: Má má jẹ ẹ̀kọ́ dùn.
0: Bó ṣe ṣe.
1: Ọlọ́run.
0: Fún Jéhò Ṣáfátì.
1: Mo forí mi pamọ́.
0: Ẹ̀rí ó ti rí bẹ́ẹ̀.
1: Wọ́n sáyà rẹ̀. Jésù Olùkọ́.
0: À ń sọ̀rọ̀ lọ́wọ́. Àbóòsùn wọlé. Ó ti jẹ́rọ̀nà kọ́rò rí bẹ́ẹ̀.
1: Ọlọ́run. Mo forí mi pamọ́ sáyà rẹ̀.
0: Àbóòsùn tún wà gbádá.
1: Bàbá mi àtọ̀lọ́run.
0: Àwọn àpóso wọn kì í wọ tòkè tilẹ̀ lásán. Agbádá làwọn àpóso máa ń wọ̀.
1: Ọlọ́run, mo forí mi pamọ́ sá.
0: Orí àpóso tiẹ̀ ní kí n gbà gan.
1: Ayá rẹ̀.
0: Fún ọjọ́ ìbí mi ṣá.
1: Jésù Olùgbàlà mi mú. Wà wọ́n ẹlẹ́gbọ̀n bọ́ ṣe dúró. Má ṣe jẹ́ kángan jẹ.
0: Ẹyin náà tó jẹ́ pé.
1: Látara mi.
0: Ẹ fẹ́ jẹ́.
1: Mo forí mi pamọ́.
0: Ẹ ló nǹkan sí ìkejì tẹ́fẹ́ fi mú inú àwọn ènìyàn dùn.
1: Sáyà rẹ̀.
0: Fún ọjọ́ ìbí mi.
1: Jésù.
0: Ẹ lè kàn sí mi lẹ́yìn ètò.
1: Lálẹ́
0: mi. Ẹ̀yin olólùfẹ́ ètò yìí. Ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin olólùfẹ́ ètò ìmí lọ́lọ́pẹ́.
1: Ìdùmàrè dán mi.
0: Ẹ̀yin náà fẹ́ ṣe kínni. Ẹ fẹ́ mọ rírì Ọlọ́run nínú ayé mi. Ẹ fẹ́ celebrate ọjọ́ ìbí mi.
1: Ọdún
0: tó dára. Ọdọọdún mo máa ń celebrate rẹ̀ fún àwọn èèyàn.
1: Torí lè mọ̀ fẹ́ ní bàrọ̀.
0: Ẹ náà lè pè mí lẹ́yìn ètò ohun tọ́lọ́run bá fi fún yín.
1: Wọ́n rí kó ojú.
0: Láti fi gbé Ọlọ́run ga nínú ayé mi.
1: Èmi
0: bá mi fi dúpẹ́.
1: Ọ̀rẹ́ ní bá.
0: Lè pè mí lẹ́yìn ètò.
1: Lọ́ọ̀rì kára mi.
0: Ike bá mi sọ̀rọ̀ lórí WhatsApp.
1: Ìdúmọ̀rẹ́.
0: 08038072357. 08038072357.

0: lọ́kàn ṣoṣo ó lè túṣe abala ìkéje rèé lórí ètò èmi lọ́lọ́pẹ́ èyí ti ṣe abala ọ̀rọ̀ àṣẹ fún àwọn ikọ̀ àti ìrújú ọlọ́run láti rán àṣẹ jáde ìpè kan wọlé ṣé ká gbìyànjú ká gbé ìpè léyìí hello abala ọ̀rọ̀ àṣẹ la wà yìí hello hello bóyá ojú òpó yẹn ni. Ẹ lè gbìyànjú ẹ padà. Hello.
1: Hello, èmi la lápẹ́ o.
0: Màmá.
1: Ẹ la sà ẹ kú oríire toṣù yìí lágbára ọlọ́jọ́ bí yín. Ẹ ní kú mọ́ wa lójú o.
0: Àmì Jésù.
1: Èmi tún mú kí n lọ́pọ̀lọpọ̀ torí pé ìṣàmọ́dọ̀ ẹ tún ṣọdún ẹ tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ.
0: Àmì Jésù.
1: Orúkọ Jésù Ànáfíà Ọlọ́run kò ní gbẹ lórí yín.
0: Àmì Jésù.
1: Ẹyin gangan ẹ fọwọ́ yín da ẹ̀tọ́ yín.
0: Àmì Jésù.
1: Ẹ jèrè fún ohun mi ò mọ̀ rí kò ní pọ̀ sí mi lórúkọ Ọlọ́run.
0: Àmì Jésù.
1: Jésù ò ní dèwọ̀ fún yín lórúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Ara Ọlọ́run mo gbà ládùúrà fún yín.
0: Ní àgbàdo ọ̀pọ̀
1: ìṣàmọ̀ tó ṣe pọ̀lọpọ̀ ẹ̀. Mo wá fẹ́ kẹ́ ẹ tún sọ kínní yẹn fún wa o.
0: Kò sí wàhálà ẹ máa bá wa bọ̀ àkókò tá a ṣe àwọn kan náà á fi jẹ̀bà wọn náà tó yẹ pé a fún ní nǹkan náà a fún wọn ní nǹkan
1: ẹ máa bá wa bọ̀. Ẹ sọ̀rọ̀ àfẹ́fẹ́ ayé mi kí n tó kúrò.
0: Lórúkọ Jésù, màmá, gbogbo ohun tó jẹ́ pé ẹ ò fẹ́, Paul sọ yí pé ohun tí òun ò fẹ́, òun ló ń wá sí ọkàn òun. Gbogbo ohun tẹ́ ò fẹ́ lórúkọ Jésù kò ní jẹ́ àdánwò fún yín. Gbogbo ohun tí Ọlọ́run ò kọ, gbogbo ohun tẹ́yin náà ò kọ, máa ra yín, èyí tí ọ̀tá kọ lórí ayé yín, lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Ọlọ́run, mo ní ó pààrẹ́. Mo ní ẹ̀jẹ̀ Jésù, mo ní ó pààrẹ́. Gbogbo ohun tọ́lọ́run ò kọ lórí àwọn ọmọ yín, gbogbo ohun tó yẹ pé ọlọ́run ò kọ lórí ìrìn àjò ayé yín, ṣùgbọ́n tí ènìyàn kọ lórúkọ Jésù. Níwọ̀n ìgbà yìí tó jẹ́ pé èèyàn ló kọ, ó ní èyí sì ní ọba àwọn Júù, ó lóhun tá a ti kọ̀ ọ́ ná lórúkọ Jésù. Gbogbo ohun tí ènìyàn kọ lòdì lórí ayé yín, ẹ̀jẹ̀ Jésù, mo ní ó fagilé. Àánú ti tayọ àtẹ̀yìn àtìran yín, ó yẹ lọ rí ìgbà. Jésù Kristi, Olúwa wa.
1: Àmì lórúkọ Jésù, ẹ ṣeun sà,
0: ẹ
1: kú mọ́ra.
0: Abala ọ̀rọ̀ àṣẹ òun náà nílé yìí. Ẹyin tó jẹ́ pé ẹ fẹ́ jẹ́ onígbọ̀wọ́ fún abala yìí, ẹ pè mí lẹ́yìn ètò 08038072357 ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Hello.
2: Hello.
0: Ẹ kú rọ̀ lẹ́ máa.
2: Ẹ kú ewu ọjọ́ òbí o.
0: Ẹ sùn máa.
2: Ìgbọ̀n ọdún ọdún kan ni.
0: Àmì.
2: Èmi náà ni o, àti Fẹ́yìntà àti Mọlágbára Ọlọ́run.
0: Àmì Jísù.
2: A ti mọ Yusuf láti ìlú Omíyalé.
0: Màmá ẹ kú ọdún ọjọ́.
2: Ẹni kò yí sí òkun lágbára Ọlọ́run.
0: Àmì Jísù.
2: A sùn sí èmi yìí o lágbára Ọlọ́run.
0: Àmì.
2: Àmì sírin àní tẹsẹ̀ gbé wọn ò ní jẹ́ agbé tọmọtọmọ.
0: Àmì.
2: Àwọn tó sì kà wà ní. Tí wọ́n jí gbé ṣé wà ní àwọn àti ọkọ àtọ́bìnrin àtọmọdé àtàgbà náà àwọn ń lẹ̀wù náà sì láyé wàtà láì
0: pẹ́ ò
2: àwọn náà ò ní sí ìlágbára ọlọ́pàá mọ́tọ́mọ́.
0: Mo sọ lórúkọ Jésù, màmá, gbogbo ohun tó ń dùn yín ná ayé ò ní fẹ́ pa yín lẹ́kún. Gbogbo ohun tó yí yín ká tó ṣìjìbò yín lórúkọ Jésù, ọ̀tá ò ní tún wọn ká. Ní gbogbo ọjọ́ ayé yín, ẹ ò ní mọ ìkorò. Ìdààmú ò ní jẹ́ tiyín. Ní gbogbo ọ̀nà, ẹ ó máa yin Ọlọ́run. Jésù Kristi, Olúwa wa. Àkókò yìí ti lọ. Ìpè dẹ̀ ń kọ lu ìpè. Ẹja fún èèyàn kan yìí láǹfààní sí. Hello.
3: Ẹ̀lẹ́ ẹ̀kọ́ ẹ̀lẹ́ta.
0: Ẹ kú ìrọ̀lẹ́ máa.
3: Ẹ pé ètò.
0: Ẹ sùn.
3: Ọmọlára Adéṣọlá látàyè.
0: Màmá ẹ káàbọ̀.
3: A kó ìpalẹ̀ mọ́ ọtọjọ́ bí o.
0: Ẹ sùn.
3: Jésù yóò bá yín láyé báyìí láti ẹ̀jẹ̀ alágbára Ọlọ́run.
0: Àmì Jésù.
3: Ìdàkudà nínú ayé lórúkọ Jésù.
0: Àmì Jésù. Amen.
3: Ìtọ́lọ́run fi sọ pé òun ò sàánú fún wa mọ́ sàánú rẹ̀ ó fi sí kò lórí ọlọ́run kan jésù àní ṣe.
0: Àmì jésù.
3: Nígbà tó pé ọlọ́run àbá mi ṣe fún yín.
0: Àmì jésù.
3: Olórúkọ Jésù.
0: Àmì àmì ẹ ṣe gan màá. Lórúkọ Jésù, gbogbo ọ̀nà dídí níwájú yín lo ọwọ́ Ọlọ́run mo ní ó là á fún yín. Òkè tẹ́ ń gbìyànjú láti gùn àtẹ̀yìn àti lé yín ọwọ́ ìrànlọ́wọ́ tí mo ní débi téèyàn ti ń ká aleluya lórúkọ Jésù mo ní ó dì yín mú.
3: O
0: mú yín débẹ̀. Jésù Kristi Olúwa wa.
3: Àmì
0: lórúkọ Jésù. Mo ní ó tún yín sílẹ̀ lórúkọ Jésù mo ní agbára Ọlọ́run mo ní ó ṣàwárí yín níbikíbi tẹ́ wà nínú ìgbèkùn tẹ́ wà mo ní àṣẹ Ọlọ́run mo ní ó tún yín sílẹ̀ nínú ọ̀sẹ̀ yìí ẹ gba ìtúsílẹ̀ nínú ọ̀sẹ̀ yìí mo ní ẹ gba ìtúsílẹ̀ nínú ọ̀sẹ̀ yìí mo ní ẹ gba ìtúsílẹ̀ gbogbo ẹ̀yin náà tó jẹ́ wípé ẹ wà nínú ìgbèkùn kan sí ìkejì lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí ọ̀nà àbáyọ fún ìtúsílẹ̀ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn àìsàn lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ látòkè wá mo ní ẹ gba ìtúsílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn àìní gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn òṣì gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn ìnira lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ ayé yín gba ìtúsílẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ wà tẹ́ diwọ́ tẹ́ di sẹ̀sínú èyí tó jẹ́ wípé wọ́n ti ń pinnu rẹ̀ wípé iṣẹ́ abẹ ni wọ́n fi tún yín sílẹ̀ lórúkọ Jésù má jẹ̀mú bẹ́ẹ̀ mo ní ó di asán látòkè wá ẹ gba ìtúsílẹ̀ yín mo ní látòkè wá ẹ gba ìtúsílẹ̀ yín ayé yín gba ìtúsílẹ̀ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run orílẹ̀-èdè lẹ́ẹ̀kan sí àlàáfíà Ọlọ́run mo ní kó máa jọba gbogbo àwọn tán wà nídìí ìní àlàáfíà lára lórúkọ Jésù Ọlọ́run yọ̀ǹda ìnira fún wọn lórúkọ Jésù orílẹ̀-èdè kó máa gbé lálàáfíà iléeṣẹ́ wẹ́ṣẹ̀ lòlò ó yá máa tẹ̀síwájú ògo Ọlọ́run ó yá máa fara wọn lórúkọ Jésù mo ní ògo Ọlọ́run máa fara wọn gbogbo ohun tí ẹ̀yin tẹ́ tẹ́wọ́ yìí gbogbo ohun tẹ́ fi ọkàn yín ń béèrè lọ́wọ́ Ọlọ́run lórúkọ Jésù Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín lórúkọ Jésù mo ní Ọlọ́run fàánú yọ̀ǹda rẹ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè tá a lè gbé ìpè yín ohun tẹ́ ń béèrè ohun tọ́kàn yín ń dàníyàn pẹ̀lú Ọlọ́run lórúkọ Jésù àánú yọ̀ǹda rẹ̀ fún yín ojú òní tì yín o ẹ ó máa yin Ọlọ́run Jésù Kristi Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù.

kankawo ni gbogbo aye n dàgẹ̀rẹ̀ kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́mágbẹ́.

Ààrẹ Tinubu ti bọwọ́ lo ṣíṣètò ìforúkọsílẹ̀ fáwọn iléeṣẹ́ kéékèèké káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ gbóríyìn fún àwọn ilé ẹ̀kọ́ kan lórí bí wọ́n ti ṣe láǹfààní àti wà lórúkọ àwọn ilé ẹ̀kọ́ tó ṣe dáadáa lágbàáyé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbẹ́sẹ̀ lé àwọn ọ̀kadà bíi 22 tó ń ti àwọn kẹ̀kẹ́ Marwa látàrí pé wọ́n rìn lálẹ́ nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde àwọn àsìkò láti mọ ṣiṣẹ́ wọn. Èèyàn mẹ́jọ ni ó jáde láyè nígbà tí èèyàn 17 fara ṣẹṣẹ́ níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Katsina. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti fọwọ́ sí ìmúdájọ́ àti ìforúkọsílẹ̀ ọlọ́fẹ̀ẹ́ fún 1,240,910 àwọn iléeṣẹ́ kéékèèké káàkiri orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìjọba láti gbé àwọn iléeṣẹ́ náà ró àti láti ṣe ètò ìfaramọ́ ètò ìnáwó eléyìí tí a pè yóò láǹfààní àti jìnlẹ̀ sí nílẹ̀ wa Nàìjíríà. Ètò yìí ni wọ́n kéde lánàá ní ilé ìjọba nílùú Àbújá lásìkò àmì ẹyẹ ọdún kẹjọ àwọn iléeṣẹ́ ọ̀hún lọ́dún 2026. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ti ṣe sọ, ètò náà ni wọ́n ṣe láti yọ àwọn ìṣòro owó ìforúkọsílẹ̀ iléeṣẹ́ kúrò láti lè mú kí àwọn iléeṣẹ́ kéékèèké náà kí wọ́n lè darapọ̀ mọ́ ètò ilé ìfowópamọ́ àti ètò ìṣàkóso ìjọba ilé tó bófin mu nílẹ̀ wa Nàìjíríà. Lábẹ́ ètò yìí, àwọn tó jẹ àǹfààní nínú rẹ̀ ni wọ́n pe wọ́n láǹfààní àti ṣètò ìforúkọsílẹ̀ orúkọ iléeṣẹ́ wọn lọ́dọ̀ àjọ CAC láì san owó kankan bí ìjọba àpapọ̀ ṣe máa gbé gbogbo ètò owó ìforúkọsílẹ̀ náà. Ọ́fíìsì ààrẹ tó ṣàlàyé pé àwọn oníṣòwò tó nífẹ̀ẹ́ sí ètò náà ni wọ́n lè kàn sí ojú òpó àṣẹ tí àjọ ìdàgbàsókè iléeṣẹ́ kéékèèké àti alábọ́dé ní Nàìjíríà (NUSMEDAN) kí wọ́n sì lo ojú òpó ti #SMEDANGOV fún ìforúkọsílẹ̀ náà àti fún ìdarapọ̀ mọ́ ètò ọ̀hún.

Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti gbóríyìn fáwọn ilé ẹ̀kọ́ ifáfitì orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n tún ṣe àṣeyọrí tó lágbára nínú àkójọ ìpele àwọn yunifásitì lágbàáyé eléyìí tí Times Higher Education eléyìí tí wọ́n ṣètò rẹ̀ fún ọdún 2026. Ìjọba ṣàlàyé pé àṣeyọrí náà wọn ló jẹ́ àmì pé àwọn àtúnṣe tí wọ́n ṣe nínú ẹ̀ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí wọn ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìtẹ́wọ́gbà lágbàáyé. Mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá wọn ló gbóríyìn náà nípasẹ̀ ìtẹ̀jáde kan lójú òpó X rẹ̀ lánàá. Ó ṣàlàyé pé àwọn yunifásitì tó ń lọ bí 24 láti orílẹ̀-èdè Nàìjíríà wọn ni wọ́n wọ inú àkójọ ìpele àgbáyé ọdún yìí ní àfiwé pẹ̀lú 21 eléyìí tí wọ́n wà nínú àtẹ̀jáde tó kọjá, nígbà tó sì fi kún wípé èyí ti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè eléyìí tí ó ní àwọn yunifásitì tó pọ̀ jù lọ nínú àkójọ náà ní apá ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí Aláùsá ṣe sọ, 17 nínú àwọn ilé ẹ̀kọ́ tó wọ àkójọ náà wọn ló jẹ́ àwọn yunifásitì ti ìjọba àpapọ̀. Eléyìí tó sì ní ìdàgbàsókè yìí òun ló ti ṣe àfihàn pé ìlọsíwájú hàn nínú ìsapá láti tún ètò ẹ̀kọ́ gíga ṣe nípasẹ̀ ìdókòwò tó péye àti àwọn ìlànà àmúlò tuntun. Mínísítà náà wá kí àwọn ilé ẹ̀kọ́ tọ̀rọ̀ kan bí yunifásitì tilẹ̀ Ìbàdàn, tìlú Èkó, yunifásitì Báyéró eléyìí ti ń bẹ nílùú Kánò àti àwọn yunifásitì Nàìjíríà míì eléyìí tí wọ́n wà nínú àkójọ wọ̀nyí.

Igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí, ọ̀nàrẹ́bù Benjamin Okezie Kalu, òun ló ti rọ ọ́fíìsì àjọ ìdàgbàsókè ilẹ̀ Gẹ̀ẹ́sì láti tẹ̀sọ́wọ́ wájú láti máa pèsè àtìlẹ́yìn àti ìrànwọ́ fún ìjọba tiwantiwa àti ìdúróṣinṣin ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Kalu ló sọ̀rọ̀ yìí lásìkò ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ àjọ náà tí olùdarí ẹ̀ka nẹ́tíwọ̀kì Christiana Scott tó darí ní ìlú London lákòókò tó wà ní Chatham House fún ìpàdé rẹ̀. Ó ṣàlàyé pé àtìlẹ́yìn ìmọ̀-ẹ̀rọ ẹ̀kọ́ láti inú ìrírí àwọn orílẹ̀-èdè mìíràn àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú gbogbo àwùjọ òun ló jẹ́ ohun pàtàkì fún àtúnṣe eléyìí tó ní ṣe pẹ̀lú ìfaramọ́ gbogbo ènìyàn, ètò ìjọba àpapọ̀, pínpín agbára ìṣàkóso, ìṣèjọba ẹsẹ̀ kùkú, ètò ààbò àti ìṣojú tó péye fún àwọn obìnrin, ọ̀dọ́ àti àwọn tí kò tó ní ìlera. Igbákejì agbẹnusọ náà tún ṣàlàyé àwọn ìlọsíwájú eléyìí tó ti wáyé nínú àtúnṣe ètò ìdìbò pẹ̀lú àwọn ẹ̀kọ́ eléyìí tí a kọ́ nínú ètò ìdìbò ọdún 2023 àti àwọn ìgbésẹ̀ nínú òfin ìdìbò ọdún 2026, èyí tó sì ṣàlàyé pé òfin tuntun náà òun ló ti fún ètò ìfọwọ́sí ẹ̀rọ BVAS àti fífi èsì ìdìbò ránṣẹ́ nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ ní ìbámu òfin tó sì tún mẹ́nuba agbára ilé ẹjọ́ àti àkókò tó yẹ fún ìgbẹ́jọ́ àwọn ọ̀ràn tó ní ṣe pẹ̀lú ìdìbò ṣáájú ọjọ́ ìdìbò.

Àjọ tí ó rí sí ọ̀rọ̀ ìṣàkóso ojú òpópónà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Hoitman, òní àti tẹ̀wọ́ wájú nínú àgbérò àṣẹ kan, eléyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tí ó gbé kalẹ̀ nípa bí wọ́n ti ṣe fi ẹsẹ̀ lé àwọn ọ̀kadà àti àwọn márúwá bíi 32, eléyìí tí wọ́n pe wọ́n ní ṣiṣẹ́ tako àṣẹ àti ìgbésẹ̀ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pe ìgbésẹ̀ lé ìtí apẹ́ láǹfààní àti ṣe àgbérò òfin náà tí wọ́n ṣe lóru mọ́jú, òní apẹ́ mú kí ẹni tí ṣe ọ̀gá àgbàjọ Hoitman, ọ̀gágun fẹ̀yìntì Adesàgbà Adékọ̀yà, eléyìí tí apẹ́ wọn ni a ṣe láàrin aago 10:00 alẹ́ sí aago 5:00 ìdájí láwọn agbègbè káàkiri ìlú Ìbàdàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ náà, ọ̀gágun Adékọ̀yà ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe náà òní apẹ́ wọn ṣe láwọn agbègbè bíi Agodi Gate, Bódìjà, Ọgbà Ifásitì Ìbàdàn, Agbègbè Sango, Mọ́kọ́lá, Dùgbẹ̀, Ọjọ́, Ìwòrò tó fi mọ́ Challenge àti Agbègbè Ring Road. Ó wá lago ìkìlọ̀ sétí àwọn ọlọ́kadà àti àwọn onímọ̀rúwá, eléyìí tí apẹ́ wọn ni a ń ṣe ìtàpá sí àṣẹ àti òfin láti jáwọ́ nínú ìwà bẹ́ẹ̀ kí wọ́n sì tẹ̀lé àṣẹ, eléyìí tí ṣe àṣẹ wà ẹlẹ́ẹ̀kejì tọdún 2026 nígbà tí ó ń tẹnumọ́ wípé àwọn ìgbésẹ̀ àwọn ni ó mọ láǹfààní àti tẹ̀sọ̀ wájú káàkiri àwọn agbègbè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ títí tí wọn ó fi láǹfààní àti mọ̀ tẹ̀lé àṣẹ náà ní gbogbo agbègbè.

Àjọ SERAP ló ti pe ẹjí ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí Godswill Akpabio àti abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin Tajudeen Abbas wípé kí wọ́n bẹ̀rẹ̀ ní Mananwa lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀sùn kan tó ní ṣe pẹ̀lú pé àwọn kan darí owó tàbí ṣe àṣìlò tàbí àwọn owó kan tí wọ́n ní wọn kò lè ṣe àpatẹnujẹ́wọ́ bí wọ́n ti ṣe náà eléyìí tó lé ní bílíọ̀nù 6.3 náírà nínú àwọn iṣẹ́ owó tí wọ́n ti yà sọ́tọ̀ fún àwọn iṣẹ́ àkànṣe láwọn agbègbè kálukú àwọn aṣojúfin eléyìí tí wọ́n sì ń rọ̀ wọ́n láti gbé lọ síwájú àwọn àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ fún ìwádìí ọ̀rìn kìnìún tó ti àwọn ìpẹ̀jọ́ lọ́nà tó tọ́ àti eléyìí tó yẹ. Àwọn ẹgbẹ́ wọ̀nyí ni a tura àwọn adarí náà láti rí dájú wípé gbogbo ẹnikẹ́ni tí a bá rí pé ó jẹ̀bi tàbí jẹ̀ṣẹ́bi ò ní pé wọ́n ní wọ́ lọ síwájú ilé ẹjọ́ pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó rẹ́sẹ̀ walẹ̀ fún ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù kí wọ́n sì rí pé wọ́n gba gbogbo àwọn owó yìí padà àti kí wọ́n sì padà sí àpò ìjọba. Àjọ SERAP ló ti ẹ̀wọ̀ wájú nípa pípè àti rírọ̀ wọ́n láti ṣètò ìtẹ̀jáde àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí pàápàá jùlọ àwọn tí wọ́n bá láwọn ti náwó yìí fún àwọn agbaṣẹ́ṣe pé kí wọ́n kéde ó kọ àwọn agbaṣẹ́ṣe àti àwọn iléeṣẹ́ tí wọ́n gbé fún tó fi mọ́ àwọn tí wọ́n ní kan àbí méjì níṣe nínú àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ní wọn kò fojú hàn láwùjọ àwọn èèyàn. Ẹnu lẹ́tà kan ti ọkọ̀ lọ́jọ́ kẹta dín ní 30 October ọdún tá a wà yìí eléyìí tí wọ́n sì bu ọwọ́ lù látọ̀rin ti ṣe igbákejì ọ̀gá àgbà àjọ náà Kọ́láwọlé Olúwadáre. Àjọ SERAP ṣàkàwé àwọn ẹ̀sùn yìí gẹ́gẹ́ bí ohun tó ní ṣe pẹ̀lú ohun tó tako ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn nínú àwọn èèyàn wọ̀nyí eléyìí tó sì wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ọdún 1999 tí wọ́n ti mú àtúnṣe dé bá àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbójú agbọ̀n ti ìwà ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kù lágbàáyé.

0: Àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tún mọ lọ, ẹ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti máa fọ̀ yín pé ààrẹ Bọ́lá Tinubu ti bọ́wọ́ lo fífi orúkọ àwọn ilé iṣẹ́ sílẹ̀ lọ́fẹ̀ẹ́, ìyún àwọn ilé iṣẹ́ tó jẹ́ ilé iṣẹ́ kéékèèké àti alábọ́dé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, lára ìgbésẹ̀ tó sì wà láti ṣe ìgbélárugẹ àwọn ilé iṣẹ́ wọ̀nyí àti níní ìkópa nínú ọ̀rọ̀ ètò ìṣúná. Bákan náà, ìjọba àpapọ̀ ti kóríyìn fáwọn ilé ẹ̀kọ́ ifáfitì ilẹ̀ Nàìjíríà fún ṣíṣe ìkórajọpọ̀ àti bí wọ́n ti ṣe láǹfààní àti fojú hàn nínú ètò àkọọ́lẹ̀ àwọn ilé ẹ̀kọ́ tó dúró dáadáa tí wọ́n sì gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ lọ́dún 2026 gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àjọ Times Higher Education, eléyìí tí wọ́n ṣe àkàwé àṣeyọrí náà gẹ́gẹ́ bí ohun tó ń fojú hàn nínú ètò àtúnṣe tí wọ́n ṣe lẹ́ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó sì ti ń gba àwọn ìdánimọ̀ lọ́jà àgbáyé. Àjọ ITMA ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣàlàyé pé àìtó àti ìgbésẹ̀ láti ṣe àpérò òfin Gómìnà Ṣèyí Mákindé ìyàn àṣẹ wa kejì ìtọ́dún 2026, òun ló ti mú kí wọ́n gba àwọn ọ̀kadà àti àwọn márúwá bíi 32 lọ́wọ́ àwọn tí wọ́n tàpá sí àṣẹ, eléyìí tí gómìnà kéde rẹ̀ nílùú Ìbàdàn. Bánà lọ́rùn làwọn fún yín pé kò dín ní àwọn èèyàn 8 tí ìròyìn gbé pé wọ́n ti sọ ẹ̀mí wọn nù, nígbà tí àwọn 17 míì faraṣèṣe níbi ìjà ọbọ̀ kọ̀ọ̀kan eléyìí tó ṣẹlẹ̀ lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ti Funtua sí Katsina níjọba ìbílẹ̀ Bakore ní ìpínlẹ̀ Katsina. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú @Wells0893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @Wells0893FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wells0893.com nígbà tẹ̀lé pé tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga agbọ́mọgbẹ́ Wells0893FM lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóèdè lómùrì náà wá sí ti ìgbọ̀nyín. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wells0893FM. Ọlọ́run yóò pòkò fún yín orun ayọ̀ láòsàn.
1: West Radio 89.3 FM kanga agbemagbe.
2: Hello everybody, my name is Akin Lewis and you know me. You're listening to Wells Radio 89.3 FM and it is called your preferred wholesome radio. So keep it locked. Stay tuned. This is the radio you've been waiting for.
3: You're welcome to church. God bless you.

0: Ho ayo soluwa eyin le gbogbo e wa se enu ona re teyin tope ati se agbala re teyin ti ke ma dupe fun ke ma se lo ba awon oba e ma so didara re o e ma da gbogbo ola ogo ati agbara pada sodo re tori pe oluwa oun lo da wa ti re ni awa awa ni eniyan re ati agotan papa re
1: inezari lo jora re loju lo de ni bebo
0: kabiyesi re olohun apata para agbara akoda ye aseda orun
1: ori
0: kabiyesi re olodumare olohun oba mi ibare o oba bebebe to ti nbe to ni amo nbe
1: oju
0: o wa wa wa wa to ti wa to ni amo wa
1: ori mi momo
0: olohun oba mi ti oloroko ti oloba kan ya gbo ya ju okunrin ogun kabiyesi re olohun o tobi tobi orun ogba o fe fe fe o ga ga ga orun ogba borun o se gba be na laye yi o da o wa forun sele o fi aye se apoti tise gbogbo aye pata pata wa da bi elenga ni waju re oba mi oke kabiyesi re olohun olohun oba mi ibare you are bigger than the biggest. You are mightier than the mightiest. You are higher than the highest. Kabiyesi re olohun olohun oba mi ibare kayo to ma be lo ti nbe nigba tayi wa iwo na lo wa bayo ba shitun shimo iwo na lo ma joba you are the god who was you are the god who is and you are the god who is to come kabiyesi re olohun olohun oba mi ibare akin ninu ile kin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo asudedede bi ojo orogojigo ekun oko oke gbono igbani ti n gbe gbogbo oro koro omi kabiyesi re olohun olohun oba mi ibare o oba kan soso ti n fi gbogbo oba aye je iwo lo n fo ba je iwo na lo tun ro ba loye adagba mo ko adagba mo ti adagba mo te o n gbe bi mimo o n je mimo o to wa n fi mimo bora bi aso oba kan ti n gba idobale gbogbo oba iwo lo lu so gbogbo aye o n so gbogbo aye le kan soso ko si security kan ti n so iwo olohun ẹ̀rù ẹ̀ ń bà mí ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ọba ẹ̀rù jẹ́jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ni ọba mi ẹ̀rù jẹ́jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọ̀gbọ́ lọ ẹ̀rù arẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjòkíjòkíjò kábíyèsí rẹ̀ ọlọ́run ẹ̀rù ẹ̀ ń bà mí o ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ kò yé mi mo dáyé mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́ egungun ló fi rọ ọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná nítorí oúnjẹ tútù kò débi ọmọ ń gbé iṣẹ rẹ ni àdìtú ẹrọ ẹ ń bà mí olódùmọrẹ ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn sọmọ rẹ ló tẹ lọ bí ẹni tẹ aṣọ yìí àtijọ́ mo ti ń wo sọmọ kò jálù mí lórí rí bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrú iṣẹ rẹ ni olódùmọrẹ ẹrọ ẹ ń bà mí o àtijọ́ mo ti ń tẹlẹ ilé òjìmọ́ mi lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ sì rí ayé ìyórí omi ló gbélé o iṣẹ rẹ àdìtú ni kábíyèsí rẹ ọlọ́run ọba mi ìbàrẹ́
1: kẹbùn tí bàbá fún.
0: Ò ń gbèbí gíga.
1: Tó rẹ̀ o.
0: Ò ń ṣoun gíga.
1: Dàgàkọ.
0: Ìwọ ló ń gbàgbára lọ́wọ́ alágbára tí ń fi agbára pọ́nni lójú.
1: Torí pé
0: ọ. Ṣé bí ìwọ ló gbé ni níjà kẹ́rù ó sì tún máa bọ̀ níjà.
1: Sì lè gbà.
0: Ìwọ ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì jà lọ́jọ́ sí. Ó tojú fárọ̀ aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bu adágún omi pupa. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ohun tó fi ń ṣagbára gan kò yé èèyàn. Ìwọ olójú iná. Ọlọ́wọ́ iná. Alápá iná. Ọlọ́rọ̀ iná. Ìwọ ni iná ajónirun. Ló fi jẹ́ pé bó bá wù mí o mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá sì tún wù mí mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná. Àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin. Ìwọ ni iná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ náà ni. Àgádágodo ẹ̀mí gbogbo èèyàn. Ìwọ ló ń ṣe ìwọ ló ń tè é. Bó bá wù ọ́ ó ṣì tẹlòmí. Bó bá sì tún wù ọ́ ó ti tẹlòmí. Tí ò sì bàbá ńlá tí ó bẹ́ ọ́ lè rí. Ta ni wà da ọ̀lẹ́jọ́ ó mọ̀ ti dìjẹjọ. Nígbà mo ń dágbére lórí ètò yìí. Mo ní bó bá dò ní kátúnjọ pàdé ni. Ọ̀rọ̀ tèmi sọ láyà àtẹjọ àbá mo dá. Ọlọ́run ọba mi ló bá ń lù lóǹtẹ̀. Ṣé kí n má tàn yín? Láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀ pọ̀ jù ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mọ́. Ọ̀pọ̀ ìjì ló ti jà. Ọlọ́run ọba mi ò kìíní ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú ọ. Àwa kan la kù. Lára wa tá a kù. Àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni. Lára wa tá a kù sẹ́. Àwọn kan fúnra lára tí wọ́n ń tọrọ kú fúnra wọn. Ẹ̀yin ń bi mí lérè pé kí lóde tó fi rí bẹ̀. Kò yé mi náà o. Ọ̀rọ̀ Ọlọ́run mo rántí. Olóhùn ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún. Òun ó forí ọ̀fẹ́ òun hàn fáwọn tóun ó fi hàn fún. Àjẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ yìí. Ìṣọ̀lá ní ìkànnì West Radio 89.3 FM. Àánú mo rí gbà o. Ewúrẹ́ ilé ń wà lápàtà mi bí ikú kù ni. Àgùntàn ọ̀dẹ̀ ń wà lápàtà mi bí ikú rọ̀run. Ìwòtọ́ mẹ́ẹ̀dá yín wò àwòdì òkè ó ní bí ikú dálápọ̀ orí ẹ̀yẹ ní kẹyẹ yọ. Ọ̀tá ní dọ́mẹyẹ lókun àwọn wọn ń da lóró. Àwọn wo ni kó lè ó wá jà àwọn ó tún ní kó ló kó wa mú. Àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́. Ó gba pọ́ńpọ́ lọ́wọ́ onípọ́ńpọ́ fi lu ọmọ onípọ́ńpọ́ lórí pòpòpò. Tónípọ́ńpọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bí o. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ló jẹ́ ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu rẹ̀. Ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba ògo ló fẹ́ wọlé o. Wọ́n á ń bèèrè pé ta ni ọba ògo yìí. Ó ní Olúwa tó le tó sì ní agbára ni. Olúwa tó ní agbára ní ogun. Àní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba ògo fẹ́ wọlé ni. Ta ni ọba ògo yìí. Olúwa àwọn ọmọ ogun. Òun náà lọba ògo.

0: sọ ó yẹ jẹ kí n mọ kí n kalẹ ò ní gbogbo ibi tí ohun afẹfẹ ìkànnì yìí ti ń fẹ báyìí lálẹ tò ní. Inú ilé lẹwà ẹ wà lójú ọ̀nà ní gbogbo ibi tẹ ẹ bá wà ṣé àlàáfíà lẹwà gẹ́gẹ́ bá wa náà ṣe wà ń bè é ọdí odò bí o ẹ tó kó àmójúbà mi lálẹ́ tòní. Òní ọjọ́ kejì dín ní ọgbọ̀n oṣù kẹfà ọdún 2026.
1: Orí mi máa ń mọ̀ jẹ́ mọ ìyára.
0: Òní ọjọ́ ìsinmi. Ẹ jẹ́ kí n mọ̀ gbà á ládùúà fún gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi wípé Ọlọ́run yóò fi ìsinmi fún ọkàn gbogbo wa. Bí Jésù Olùgbàlà bá wá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ọ̀pọ̀ rẹ̀ láṣe lókè pẹ̀. Ẹ ṣàmíkẹ́ gbé ìtọ́ àdúrà mi. Ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé. Ẹ̀rí ló kù tí ó gbà mú. Amen. Bẹ́ẹ̀yìn bá nígbàgbọ́ ẹ ó sì rí ògo Ọlọ́run. Tọ́ mo tún ti dé o. Mo dé. Mo dé mo tún bá yín lálejò lálẹ́ tòní. Mo dé mo kórè dé. Ère owó ọmọ àti àìkú baálẹ̀ ọrọ̀. Olúgbèmíga yín dé o. Ọmọ ìyá àdúà ní kànlẹ̀kùn yín kókókó. Àárọ̀ gbólóhùn bí ẹni rọgó òlu. Your radio apostle is here again.
1: Yóò bá táyé rọ.
0: Orin ẹ̀mí lè tò ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ṣé bí nínú ìwé tá a kọ lèmi ti ń ṣiṣẹ́? Ṣé ẹ ti kí a tètè gbàgbé náà nu?
1: Ikọ̀ yìí jọ.
0: Ẹ̀mí gan ìwé tá a kọ nì. Nínú ètò tá a kọ. Tọ́ lórúkọ gbogbo. Gbo àwọn tájọ mọ́ ètò wa ṣe tígbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà
1: yìí.
0: Àwọn lọ́gàá lọ́gàá ní abala ìkàkọ̀ kan. Samuel Adelere oní ọlọ́wọ́ Bọ́tìn fún sáà tá a wà yìí. Àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀ bá a ti ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi Olúgbèmíga Ọmọ́tọ̀ṣọ́. Your radio apostle is here again. Orin ẹ̀mí lè tò ètò lórin ẹ̀mí. Ẹ jẹ́ ń lọ rèé ṣẹ́ mímú ná. Ẹ̀mọ́ yìí kò ń bẹ̀ o. Ẹ̀ ń lẹ́ ń bẹ̀ o. Ẹ kú kalẹ̀.

0: So, e je kin mo kin iku kalele kan si o jae be ba si se se n darapo mo wa. E je kin mo ki eyin na ka bo sori eto orin emi. Orin emi le to ni ikanni West Radio 89.3 FM pelu olugbemi ga Omotosho, Your Radio Apostle. Se enro ti se gbagbe ohun ti eto yi dale lori gan o da na be ba ti gbagbe e je n sare ran yin leti ni papapa lori eto yi oni ati n se agbeyewo orin emi lokan ojokan ejeji tori ba meji ko o awon kan ninu igbagbo ti won gbagbo won lasiko yi ni pe ko sorin emi mo bo la se wa so pe ko sorin emi mo orin emi si nbe be ba so pa won ti n ko won o to nkan mo mo le gba ile hun amo pe ko sorin emi mo ahun o le da orin emi si nbe awon tin korin emi na si wa awon ti won eti fi orunkun won kunle fun baale eyin o mo orin emi ta nso igan orin ta ko lati ni idapo emi ni
1: lojo re mimo yi
0: idapo emi mimo awon orin ta gba lati odo Olorun ni waju ite Olorun oga ogo lo fi je wipe be ba gbo orin emi ise agbara mo sele se ki ma ton yin orin emi ni bi won ba tin ko awon ide a mo ja
1: iwo lawa
0: a lorin emi se ni bi won ba tin ko agbaro lodumore a mo sise iyanu ni bi won ba tin korin emi e mo je ntan yin o awon afoju won mo riran
1: e ma mi safe rire
0: mo ti ri en to gborin emi ri tole ayo si sonu e e wa wo agan bo se dolomo ke se awon agan olojo kekeke o beyan ba so pe agan je mo wi pe awon agan o ni level awon ti won ti e ti ro pe ireti ti pin awon eyan bi sera se mo sera atire ti ti pin tan pata pata awon gborin emi o le ayo si so ninu won e dakun agbara nbe ninu orin emi lo fi je wipe bi awon eyan ba ti e so pe ko si mo awo a ma sawari e e gbele e tun gbele awon kan ni awon ti won ti korin laye ojo si on ni won korin emi won ni laye odi oni ati sodorin ara o se be lori sa oke e ka so pe awon kan ki se gbogbo eyan ki se gbogbo korin korin emi ki lo de gan to fi je pa awon kan ti won tin ko ngba kan awon na ti pa lamada se bue yi gan la wari la koko fi wa wo yupe anise gbogbo en to lebun to lo n pe si di se orin yi ko aniti bi awon to lo n fun lebun oloye kan fun yan by accident ebe ni gbogbo en to lo n fun lebun is not by mistake Olorun fun oni kaluku lebun fun ogo Olorun ni. Ogo to kaluku wa fe mo lu ti e fun. Oni ke ja mo bi ara wa le re.
1: Ore ni bala ti a wa n wa lati mo.
0: Emi ati momo bola re a pade nbi kan lana. àwọn orin kan tí mama ti kọ látàwọn ọdún kan mama kọ lánàá mo ní kábíyèsí olódùmarè mo ní mama ó sì ń bẹ lára mama ní látinú ìmísí ẹ̀mí ni mo á rántí àwọn ọdún kan ẹlòmíì náà tí ẹ mọ̀ páwa náà kọrin kọrin ẹ̀mí ni wá ayé ìgbọ́n a mọ́ ń ṣe àwọn ìpàdé kan àwọn executive meeting màmá bọ́là rẹ̀ mọ́ ń bẹ́ńbẹ́ ayé ìgbà tí màmá ọmọ dúdú látàkùrẹ́ fi jẹ́ fáìsí màmá nígbà gómà tí màmá fi jẹ́ president a ń ṣe ìpàdé lọ́jọ́ náà lọ́hún ní agbègbè kan ní ìwòròdù màmá wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ọ̀hún mo fi sọ́wọ́ òsì títí dàsìkò yìí kò tí kò mbẹ̀ àwọn bàbá kí adé náà wà ń bẹ́ ń gbà wọn king solomon àwọn náà wà ń bẹ́ àwọn èèyàn wọ́n ní ká máa wò ó nígbà àbá fi rọ́dún díẹ̀ sí àwọn èèyàn ò ní lè dúró sórí ìpè mọ́ torí ìfẹ́kúfẹ́ tara ohun tí mò ń sọ yìí yóò ti mọ́ lọ bí ọdún 2007-2008 ṣé ò ti máa ṣe báyìí tọ́ àmọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tí màmá sọ lọ́jọ́ kìíní àná àtúnwá gbéyẹ̀wò lánàá nípa bíèsì ọlọ́run tọ́ lálẹ́ yìí mo lálejò olórin ẹ̀mí ni wọ́n ẹ mọ́ gbàgbé wípé iléeṣẹ́ west radio ó ṣe àgbékalẹ̀ ètò kan tó ní agbára fún àwọn olórin ẹ̀mí ayé òde òní aláwọn olórin ẹ̀mí ń bẹ láyé òde òní àwọn tí wọ́n ti ń fìfẹ́ hàn nígbà mo sì ń gbórin lẹ́nu wọn mo ní kábíyèsí olódùmarè àṣẹ́bùn ń bẹ àwọn ẹ̀bùn mímọ́ ẹ̀bí ń bá ní ẹ̀bùn mímọ́ ó ti yé yín àwọn ẹ̀bùn táwọn ètí ìkúnlẹ̀ fún báàlì kábíyèsí mo ń rọjò lòun ní ó àwọn ẹ̀bùn kan ẹlòmíì ò ní ìṣẹ́bùn kúnlẹ̀ ni ó ti yé yín bá wọn ẹ bá ti ń gbórin láti ẹnu olórin tí ò wá látòrí ìtẹ́ mímọ́ àwọn orin tí ń kúnlẹ̀ fún báàlì nù èèyàn nìkan kọ́ ní ń kúnlẹ̀ fún báàlì tọ́ mo lólórin ẹ̀mí ń bì í àwọn náà wà lára wọn tí wọ́n mọ jókòó ní yàrá òkè ẹ̀rọ tí mọ́ àgbékalẹ̀ tí iléeṣẹ́ west radio gbé kalẹ̀ ní pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀jìnì bàbá ń sọ nípa gbígbé orin jáde orin ẹ̀mí wọ́n mọ̀ bá ṣe ń rọ wọ́n mọ̀ bá ṣe ń jọ bá ṣe ń pò pọ̀ tí ó dùn ún gbọ́ létí tí ó mọ ṣe ẹ̀mí àti ọkàn lóore bẹ́ẹ̀ ni Pentecost Hour ni Upper Room Experience ó ní agbára ẹ̀gbọ́ Pentecost Hour with Gospel Musicians níbi tí wọ́n ti mọ̀ ní experience ọjọ́ Pentecost nípa orin ni ṣé mo tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn apostoli ìjọsìn ní yàrá òkè kai àwọn akọrin ẹ̀mí tí wọ́n mọ jókòó wọ́n sì mọ fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ nínú orin gbogbo etí tó bá ti gbó orin o gbogbo ilé tí orin ń bá ti wọ̀ ìyanu ò mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ ni tọ́ra àwọn tọ́lọ́run ti pèsè sílẹ̀ ni a ní orin ẹ̀mí ò lè kó ilé iṣẹ́ West Radio ni ó ṣe agbátẹrù ẹ yóò kárí gbogbo ayé bẹ́ẹ̀ ni ìran ẹ̀mí ni lára àwọn tí wọ́n mọ jókòó ní yàrá òkè ọ̀kan lára àwọn bẹ́ẹ̀bì lálẹ́ yẹ ẹ gbóhùn. Ó yẹ jẹ́ kí n ṣe báyìí pápápá. Mo fẹ́ gbé wọn wọlé àmọ́ bí n ṣe ṣe rẹ̀. Orin wọn ní fi gbé wọn wọlé. Tọ́ evangelist ẹ̀ka lẹ́ o.

0: ẹ̀yìn mi ayérayé mo wo lẹ fún ọ. Ẹ kalẹ̀ sà.
1: Tọ́ mo bèrè pé kí ẹ bá mi kí àwọn aráalé orin lẹ fi dá mi lóhùn. Ó ṣe á jẹ́ pé gbogbo ẹ̀yin olórin báyìí bí èèyàn bá bí léèrè béèrè orin òun lẹ fi dá èèyàn lóhùn. Kí ló mọ̀ ń fa gan-an? Bọ́lọ̀ ń ṣe fẹ́ kórí ni. Ọlọ́run ló fẹ́ kórí bẹ́ẹ̀. Tọ́ ẹ bá ń darúkọ yín fún àwọn aráalé.
0: Akiniyi Olaniyi Rashid lorúkọ mi.
1: Akiniyi
0: Olaniyi Rashid.
1: Olaniyi Rashid. Niyi Niyi. Kábíyèsí Olódùmarè. Tọ́ àwọn èèyàn máa ń pè yín ní àpèlé orúkọ kan Big
0: Niyi.
1: Big Niyi. Torí àwọn èèyàn ó ti mọ wípé

0: tọ́ ẹ mo mọ̀ wípé gbogbo àwọn tó jó lórí ẹ̀mí wọn mọ̀ kẹ́kọ̀ọ́ báyìí mo ti mọ̀ sọ dáadáa lórí ètò yìí ohun tó sọ èèyàn tó lórí ẹ̀mí ò ní wípé kó lè lo ọ̀rọ̀ ọlọ́run nínú orin torí pé èyí ni ọ̀rọ̀ ọ̀hún kìí kú torí pé ẹ̀yin lo ọ̀rọ̀ ọlọ́run nínú composition yín òun ló mú yín tayọ láàrin ọ̀pọ̀ tọ́ ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ìbéèrè mi báyìí ó ti tó ọdún mélòó tẹ̀ tí ń kọrin.
1: Ó ti pẹ́ gan-an. Èmi àwọn tá a kọ́ jọ fi bẹ̀rẹ̀. Hip hop la fi bẹ̀rẹ̀.
0: Hip hop lẹ fi bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ sì wáyé ẹ mọ hip hop ó kọ.
1: Hip hop la fi bẹ̀rẹ̀.
0: Orí tàka sófin nù o. Ó yẹ ẹ̀kọ́ kan fún mi ná. Ẹ̀kọ́ kan fún mi.
1: Èyí tí mo kọ́kọ́ èyí tí èmi kọ fúnra mi tí mo kàn pò sí gbà yẹn.
0: Ok.
1: Mo kọ́ fún Ìbàdàn ni.
0: Ok. So. Orin Ìbàdàn ni.
1: Ìbàdàn ni mo kọrin yẹn fún. Do orin méjì mo ṣe ń gbà yẹn kó tó di pé mo switch to gospel.
0: Ok.
1: So alákọ̀ọ́ tí mo kọ́ ṣe Ìbàdàn ni mo ṣe fún. Nígbà yẹn.
0: Ọ̀tọ̀ ni irú orin tẹ́ ẹ̀ ń kọ tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni ká máa rap ni mo ń kọ tẹ́lẹ̀.
0: Kẹ́ ẹ tó wọnú gospel kábíyèsí Olódùmarè. Ọlọ́run pè yín sínú orin ẹ̀mí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Látinú.
1: Látinú hip hop ni tàka sùfè.
0: Bó lẹ ṣe mọ̀ pọ̀ Ọlọ́run pè yín.
1: Ah ẹ ṣe. Àkọ́kọ́ ó dáa kéèyàn fúnra rẹ̀ mọ Ọlọ́run tó ń sìn kó dẹ̀ sìn. Ọlọ́run ò ní jẹ̀bi ẹnikẹ́ni.
0: Àpèsè.
1: Ọlọ́run ò ní ever jẹ̀bi ẹni because a fúnra rẹ̀ báyàn sọ̀rọ̀. A tún rányàn sí yàn. Pé lọ sọ fẹ́ ní sẹ́ tẹ́ni ọba wa gbọ́ ó wá kù sí lọ́wọ́. Àkọ́kọ́ ìgbà tí mo sì ní passion fún hip hop yẹn. Pé hip hop mo ṣàfẹ́ kọ. So mo ti join choir church tí mo lọ ń sìn. So but mo ṣáà ṣe ní passion pé hip hop yẹn mo fẹ́ kọ́ mi lè fi sílẹ̀.
0: Ó wù ẹ̀yin pé hip hop lẹ fẹ́ máa kọ́.
1: So mo wá rí pé mo wá ríra mi lójú àlá yẹn màá ríra mi lójú àlá pé mo ń kọrin àwọn tí mo ń kọrin fún wọn máa jó ẹni yà wá bá mi pé ṣòro àwọn tó ń kọrin fún yìí òkú ni wọn. Òkú ni wọn má kọrin fún wọn mọ padà má kọrin fún wọn mọ mo láàlá yẹn kì í ṣe ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta àbẹ̀ẹ̀mẹrin ni mo lá same àlá màá rí pé mo ń kọrin fáwọn èèyàn wọn dẹ̀ ń jó wọn ń jó. Èmi àwa bá mi pé òkú làwọn tó ń kọrin fún yìí.
0: Lójú àlá.
1: Lójú àlá yẹn pé òkú làwọn. Mo wá sọ fún pásítọ̀ ni pé tí n bá ti lálàá alábàá mi máa ń là kọ́ wa ní Ọlọ́run ń pè ẹ́ àwọn tó ń kọrin fún ẹ a ti fi wọ́n fún iyè ríra. So padà sọ́dọ̀ Ọlọ́run.
0: Ẹni tó lẹ́bùn fẹ́ lò ó fún ògbó tiẹ̀.
1: Ẹni tó fún ẹlẹ́bùn òun ló fẹ́ kó máa kọrin fún kì í ṣe àwọn tinú ayé. Ìdí nìyẹn tó fi sọ pé òkú làwọn tó ń kọrin fún yìí. Padà sọ́dọ̀ èmi èmi ní iyè. Máa bọ̀ lọ́dọ̀ tèmi wá máa kọrin fèmi. So mo ṣáà sì máa ń ṣagídí díẹ̀ díẹ̀ pé
0: ẹ ti ń rí owó nu hip hop. Owó bẹ́ẹ̀
1: mi ò tí máa rówó bọ̀ tí mo bìlí pé tí máa ń kọ́ máa rówó.
0: Àbèsè Ọlọ́run ẹ ti ní àwọn kan tẹ́ ti ń fojú sùn pé èmi náà fẹ́
1: jáde. Ẹ fẹ́ dàbí eléyìí fẹ́ dàbí eléyìí. So gbogbo ìgbà yẹn bí tí mo ti ń gbé promotion orin mi tí mo kọ́ ń gbà yẹn kiri láti ibẹ̀ ló di pé orin mi jáde mọ́ mi lọ́wọ́ tó yẹ pé that same Ìbàdàn yẹn náà lẹ́ni yẹn náà kọ́ ń gbà yẹn mo fẹ́ dárúkọ ẹni yẹn ni. So gbogbo ẹ ṣáà wọnú ara wọn bẹ́ẹ̀ mọ́ mi mi wá sọ fún mi lọ́jọ́ kan pé pásítọ̀ àwọn sọ pé ọmọ yín kan wà Ọlọ́run ń pè ṣùgbọ́n ń la gidi pé tí kò bá gbọ́ tó bá pẹ́ tó bá yá tí ẹ̀mí Ọlọ́run bá fi sílẹ̀ á jẹ ìyá o. A jẹ ìyá o. So mọ́ mi ṣe wá sọ̀rọ̀ yẹn fún mi. N bá rò pé irú mo ní mo ti gbọ́ pé màá Ọlọ́run ní ìwọ ni òun ló ń kó ṣiṣẹ́ fún o. Òun ló ń kó ṣiṣẹ́ fún o mo ní mo ti gbọ́ sẹ́ẹ̀ mo ní mo ti gbọ́. So lẹ́yìn yẹn chọ́ọ̀chì tí mò ń lọ headquarter wa apostle Ayọ̀kúnlé Sunday Popo Ọlá ẹ má bínú pé mo dárúkọ. Wọ́n fún mi mẹ́sẹ̀gì lọ́jọ́ yẹn. Wọ́n ní àwọn náà kọ́ sọ mí ní big nay.
0: Àpèsè.
1: If I could remember bóyá 5 years ago. So mo minister njọ yẹn ni. Wọ́n ní a ti ní big baller jí o. What is your name? Wọ́n ní because that first time tí màá kọ́ minister ní headquarter. No bóyá second or third time. Bó wọn kì í ráyè bá mi sọ̀rọ̀. Ọjọ́ yẹn náà wá ráyè bá mi sọ̀rọ̀. Wọ́n ní kí lorúkọ mi wọ́n ní níyì lorúkọ mi wọ́n ní this is big nay.
0: Hmm.
1: Ati ni Big Bolaji, but this is Big Ni. So ojo to ma ko pe mi ni Big Ni yen niyan.
0: Kabiyesi. Pastor ni won fun yin lo kon.
1: Benny across to Sunday Ayokunle Popo Ola. Awon na kokko pe mi ni Big Ni. But ni hip hop ti mo nko Big Neyo ni mo nje.
0: Hmm.
1: Big Neyo ni mo nje. Ba won na ko so pe this is Big Ni. Awon na fun mi ni brand yin. Benny.
0: Bi en ta gbe ko ni Jacob ta so ni Israel.
1: Benny, Benny, Benny. So awon na yi ko ni Big Neyo yen si Big Ni. So awa ni kin wa Olorun tin ba wa Olorun o wa wa mi tin ba ri Olorun pe kin ma le owo kin ma wa owo
0: eyo
1: Olorun ni kin wa pe tin ba ti ni Olorun o wa wa mi
0: apiso Olodumare
1: so pe kin focus lori oni ti mo nko irada
0: to Olorun seun tori pe Olorun pada gba yin mu elomi o mo pe ebun to n lo lati fi tako Olorun Olorun gangan lo fun ni ebun to inu mi dun fun yin o mo si ki ko ri re tori pe ngbe to lebun pe yin eje ipe na eje lero bi se ni ti patipa to eh o ye je ki won mo bi yin re lati gba te ti wa bere orin emi yi bo ni rin ajo n se ri se le so pe irin ajo to dun ni kan lo na ni serere werere bi asa mi se be lo se ri
1: ah ere kaso to
0: ka
1: ma
0: pa e so ah e gbodo paro iro iran si Olorun yi paro
1: ah irin ajo yen how tough
0: o tough
1: how tough orisirisi le yan ma ri tori pe se mo iyan se ndide bo ni so ta ba lo korin orisi challenges boya a fe lo korin bi kon sin
0: okay
1: ama iwo leader lo ma wa owo to ma fi kan band lo si to kan won so da ba de korin ton si to kan band pelu o ti e tawon instrumentalist
0: kabiyesi
1: won gbo nkan kan ju pe owo lo so ta ba lo korin bi kan boya church yen boya won fun ni kankan boya fun ni instrumentalist ma do lori pe owo ise awon fe gba so awon backup party ni saba ni problem pelu backup but awon instrumentalist
0: awon igbo God bless you
1: ni ko sinu dictionary ti won
0: ko sinu dictionary ti won
1: dictionary ti
0: won so
1: but as man now challenges kan kan igba to ya mi ko instrumentalist jade mo kan ma ti pe mi ma lo sibe awon to ba church yen la play backup gan mi saba ku won jade mo tori ami ebi ta ma lo te pe ta ba nbo nle ma wa stranded ngba mi
0: hmm
1: pe pe ko ni si much
0: ti won ba pe yin si church pe ke wa korin ibomi e le lo le mo fun yin ni nkan kan
1: ah on lo poju
0: on lo poju
1: on lo poju
0: abisi Olodumare
1: on lo poju
0: abisi Olodumare
1: olorun se nsanu die die ka won kan mo ti lo korin bi kan de pe mo yawo moto lo be ni so mi ku nbe ton mo kan lo mo ha rupa ma fi se ni ah olorun mo ti gba kamu pe ma fe se ni dele na ni as usual so brother kan wa sare jade ni church yen wa ni ah brother pe emi be se minister emi olorun ko ni pe kin sa fun yin ni kokan ah mo ni e se o wa ni se ni binu pe ma kere mo ni ah e be ni emi olorun lo ran yin sin binu ke ma gba o ba fun pe kin ma binu kin jo pe kanu ni ju be lo po mi minister emi e sa so pe bless the brother yi so gba ti ma olodi 2000 at least ye to ma gbe mi dele na ni mi ni mo ni change there to share ku gan mo sa dupe lo olorun lojo yen pe ka ni mo ko backup lo ti mo ko instrumentalist lo
0: omo
1: mo fi ah I mo igba ta ma wa stranded te pe mama bi olokada ni pe jo ba n gbe ni de bi bayi ye bayi lo wa lo wa ijo e ba n gbe mo ti bi olokada ni to kan je pe o yari kan le ni bo ero to gbe saarin lo wa ni ma wo the brother ma sanwo won ẹni ẹ ló bá mi so àwọn nǹkan ta máa ń fèsì ni.
0: tó èmi rí bí àwọn ìdojúkọ lọ sínú ògo tuntun mo sì fẹ́ gbàgbọ́ wípé wákàtí tí yín náà ti tó tọlọ́run ó ṣe yín lógo.
1: àmì jesu
0: tó ẹ jẹ́ kí n bí yín lèrè ìbéèrè yìí big nìyí tó orin ẹ̀mí tẹ̀ ń kọ yìí kí ni orísun agbára yín.
1: ah ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run ni.
0: Ọ̀rọ̀ Ọlọ́run
1: ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Because ẹni tó bá máa kọrin ẹ̀mí, ó gbọ́dọ̀ mọ Bible ká.
0: Ó
1: gbọ́dọ̀ ka Bible, ó gbọ́dọ̀ máa gbàdúrà. Torí orin ẹ̀mí ò kì í ṣe nǹkan tí wọn kàn máa jókòó rò pé mo fẹ́ kọrin.
0: kese nkan te yan joko ro
1: kin se pe kin se imi si yan wa imi si yan
0: olorun da kun mo fe n te nso yi n dun mo me kese nkan te yan kan joko pe o ya mo fe korin o kin wa mo rori ko imi si ni
1: ya wa ni
0: lati bo
1: latorun ni latodo olorun a ko wa chorus yan ko wa sin lori edebes ni ko e ma ko e ma ko e ma ko
0: nta
1: ba tin ko le si ma wo pe okay awon bible verse lo ba lo okay den ka bi bai e mu bi bai je moro mi ninu boya nu psalm ni boya nu je kin moro mi nbe to ba inspiration oni ti olorun fun yan to ba mu
0: teyin na ba fe korin nisin awon kan won gbagbo wipe bi eyan ba fe korin eyan godo wa okay na so ti ye yin ba eyan godo gbe awon nkan ti o mo ta eyan loju ke eyan fin kan ti o mo se be na lo se ri lojo ti
1: eyan godo wa okay don ba gege bi normal human being eyan wa okay gege bi man push gan ka ma mu nkan ja nkan yen mi o ro pe olorin emi ni lo nkan be yen awon olorin taye no ma nse be de pe won ti fa nkan mu nkan emi bi a kan le face crowd won ti koko mu gbogbo e but olorin emi o ye kiru e ma ko ye ka ma ba re lowo olorin emi
0: to e je kin bi yin dere bayi se ma nlo bi ode bi ariya ayeye are to fe se ko mo ojo bi e ma nlo
1: ah mi o ti ma lo but church ni kan wo lo for now but mo ti lo si birthday mo ti lo ko ni birthday so
0: ba wa re to pe yin to je omo olohun ton fe pe yin se e mo ko ni
1: ah ke lo wa nbe a ma ko be mo pe elomi ma wa de pe to ba be se birthday
0: okay
1: o ma fi yin olohun ni a ko fe a wo pe I was back 3 hours. Then fi yin Olorun ni birthday mi. Awon yan wa, a ma ko ni, a ko worship, ko praise awon yan ajo. Be lo mi se ma yin Olorun birthday niyan. So iru yen, a ma
0: e ma nlo ru re. To, nitori awon kan be se nsoro nisin, I ti nwu won pe big ni awon ariya ta won fe seun. Eyin la won o pe sibe, lo je ma bi le re paun. Eh, e gbo wi pe nikan ni wa, a fe se ikojopo awon Olorun emi. Bi itojo Pentecost lati fa owo Olorun sokale nigba te gbo pa olo seri lara yin
1: ah inu me dun because iru awon opportunities tin o tin reti ni at least iru e ba le ma sele opolopo mo gbo n te so le kan pon so pe Olorin emi o si mo on po janti rere ko soluran lowo ni
0: ko soluran lowo ni
1: on po ta ba at least a ma lo si praise night dada en to ba de lo praise night Olorin to ma wa sibe in soro mi gan le ni 20 te pe won ni pe gbon ton ti le a fi mo kan fun won 10 minutes won ni kan ni ton ti le a fi mo nibi ton po de ton de ni mi si olorun so olorun yen mi po ton de ti compromise ton mu nkan mi mo te pe sugbon oluran lowo ni o si
0: ni o si ngbe wa gbo yi ta fe se yi o ba yin lara mu
1: ah inu mi dun kin so to to fun inu mi dun tori mo ni ah wow iru awon nkan ta nfe ni olorun atubo ma ran yin lo lati se siwaju si
0: to e seun ojo ni tin nitori ijoba akoko wa mo fe bi yin lere ibere yi o si se pataki lopolopo nibi odun bi ka nibi odun bi mewa sasiko yi nibo ni ka ti mo reti big ni
1: ah lagbara olorun ibi giga ni
0: ibi giga nti mo fe gbo na mo ni bi giga ninu ogo
1: giga ninu ogo
0: to orin te ko le kan o le ba mi fi dagbere sugbon mo fe ke pe number yin sita e ma nlo bi awon bi isoji
1: beni
0: e ma nlo bi awon bi ipago ajodun
1: ko si ton pe mi titi mi kin lo tori pastor mi pastor Jide Ayeni won e ma binu ko mo daruko won won je ko ye mi pe ibi ki ibi ton ba ti pe mi lati wa korin e gbodo ni excuse
0: e gbodo ni excuse
1: mi pa lati ma le lo
0: abise olodumare
1: dodon ni pe o gbodo ko business shop fi se sile o gbodo de be
0: e n sise owo be se wa
1: be ni tailor ni mi
0: tailor ni
1: be ni
0: ah ọba ránṣọ ránṣọ kàbíyèsí olódùmarè mi bá ti rí yín gẹyìn ó ti mọ̀ wípé tailor ní ìtẹ́ ẹgbẹ́ ọ̀rìn gan-an náà agbára tó ẹ̀yìn ẹ bá ń pè fóònù nọmba yín
1: 070-55-01-4475.
0: Ẹ mọ́ rọ̀ ṣe, ó yẹ pẹ̀lẹ́ ẹ̀kan sí.
1: 070-55-01-4475.
0: Tọ́, nọ́mbà náà lẹ ti gbọ́n, ẹ lè pè wọ́n o, síbi àjọ̀dún lóríṣiríṣi àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọ́, ẹ bá ń ní àárín ìṣẹ́jú kan péré, àwọn tí ń bọ̀ lẹ́yìn, táwọn náà ń kọrin ẹ̀mí, tí wọ́n ti ẹ̀ tí mọ̀ ọ̀nà táwọn fẹ́ gbé gbà, tí wọ́n wò ó pé táwọn ń dojúkọ ẹ̀ ó lágbára, àwọn ó padà sẹ́yìn, ẹ bá ń fún wọn nímọ̀ràn.
1: Ah, kán má padà o, ìpadà yẹn ló burú jù o.
0: Òun ló burú jù?
1: Àwọn ló burú jù, ìgbẹ̀yìn ò ní dá. Kán má padà, kán má forí tì í. Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀.
0: Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀.
1: Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀.
0: Mo ti fayọ̀.
1: Kì í pé èèyàn fún yàjẹ́.
0: Kì í pé èèyàn fún yàjẹ́.
1: Bẹ́ẹ̀ni tí wọ́n tóun kí ẹ máa là kọjá.
0: Ẹ yo.
1: Fúngbà díẹ̀ ni.
0: Fúngbà díẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Tọ́, ó yẹ bá ń kọrin yàn lẹ́ẹ̀kan sí náà.
1: Ọlọ́run ṣàánú mi, ṣàánú mi, wá ràn mí lọ́wọ́, ògo ayé mi, jẹ́ kó yọ jáde, mú mi kúrò nínú túbú, wá mú mi lọ sáàfin.
0: Ṣé rí orin tẹ́ kan? Ó ti di orin tí gbogbo ayé ò mọ̀ kọ.
1: Àmì.
0: Ní gbogbo ṣọ́ọ̀ṣì.
1: Àmì.
0: Nínú gbogbo ilé.
1: Àmì.
0: Gbogbo ẹ̀dá tí ó mọ̀ kọ́ lágbàrò lójúmọ́rẹ̀. Orin ìsọjí ni, orin tí èèyàn kọ́ ń bi ìpàdé àdúrà ni, tí wọ́n sì mọ̀ pé big nìyí o ni ó kọrin yìí. Tọ́, bí òun ṣe jẹ́nu, ẹja wa máa lọlé, torí pé kó dùn kó pọ̀ báyìí, Ọlọ́run ọba mi òkè òní ń jẹ́ bẹ́ẹ̀. Tọ́, big nìyí o ní àlejò mi fún talẹ̀ tòní, lára àwọn tí wọ́n mọ jókòó ní yàrá agbára. Ní yàrá òkè, bíi ti ọjọ́ Pentecost, Pentecost experience ni. Àyè péréte ó sì ṣẹ́kù, ẹ̀yin tẹ́yìn náà fẹ́ jókòó, èèyàn ogún, àwọn akọrin ẹ̀mí ogún, ò ní wọ́n fẹ́ jọ jókòó papọ̀. Iron sharpen iron ni, àwọn tọ́lọ́run ti ṣe tí wọ́n ti jiná, àwọn tẹ́mi ọlọ́run bẹnu wọn. Ẹbẹ́ ẹ ti ń gbórin ọ̀hún, ẹ ti ń gbọ́ bí wọ́n ṣe ń kọ́. Èyí tí ń bọ̀ yóò tún ní agbára ní gbígbọ́ àti ní wíwò audio and video. Promotion yẹn á wá ní agbára gan. Bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ́ ń fẹ́ lò fún ìran tá a wà nínú. Lẹ́yìn náà bá fẹ́ darapọ̀ mọ́ wo lórí ẹ̀mí ni ẹ pé nọ́mbà mi 08058816462 08058816462. Tọ́, nọ́mbà mi tẹ́ pè nù, bẹ́yìn náà bá ti nífẹ̀ẹ́, ẹ mọ́ àjẹ́ ó pẹ́ o. Tọ́, ó yẹ jẹ́ kí n máa lọ, a mọ̀ bẹ ọ̀bẹ níbẹ̀ àtẹ́lẹsẹ̀ abẹ́nà o. Wọn ò fi inú ìbànújẹ́, wọn ò ní ba inú ìbànújẹ́. Bí Jésù Olùgbàlà bá fa bíbọ rẹ̀ sẹ́yìn lọ́jọ́ mẹ́jọ, a ó tùjọ péjú ni. Nǹkan ò ní ṣẹ̀mí mi, kò ní ṣẹ̀mí yín o. Lórúkọ gbogbo àwọn tá a jọ mú ìtọ̀ ń wá ṣe tìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí, Samuel Adélérè òní ọlọ́wọ́ Bọ́tẹ̀ni, Olúgbèmígan Mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi o, ọmọ ìyá Àdúà Iléyà o, Yọ́ Radio Apostle, títí ọjọ́ mẹ́jọ, èrè o, ó